0: Ọlọ́run ṣe bí ọba.
1: Bẹ́ẹ̀ ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba, nínú ìrìnàjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi.
1: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026, ní ìrìnàjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí yóò mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan.
2: Tá a pè ní gbàrà mi fún mi
1: pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ́yìn.

0: Aminat Idris. Mo wa ninu ijo Olorun Baba se bi oba Mimina branch. Mo wa fe give testimony lori ororo resurrection. Mo ti sise abe ni dodo mi yen ri for a very long time. So gba ti won fun wa ni ororo yen mi wa ranti bo se ni ka se lu. Mo sa mu ninu ororo yen. Mo wa fi pa idodo mi. Igba to ma di ale ti mo ti jeun ti mo ni kin sun mo bi gbogbo nje ti mo je mo wa bi awon kan dududududu to koro mo sa nbi mo tun mo roro si mo nbi e mo nbi mo wa fi picture baba mi se bi oba mo wa fi bu inu mi mo wa rorun sun mo wa lorun sun mo wa ni alaafia inu mi wa fuye ororo resurrection yen o sise iyanu o o sise iyanu o sise agbara ororo resurrection yen da gbogbo inu mi lo fuye o fuye ko wuwo ko kan mi ni dodo mo koda mo le ti owo bo idodo mi mo wa ni ki n dupe olori ororo resurrection baba mi ọlọ ase larugbo ori fun wa o
1: ọlọrun baba se bi oba dara na aye mi o baba emi na ti leri o oruko mi ori ye mi oke lati abuyegba omo ijori afefe ni mi o tori aso church alaso fefe ni mo nlo eri mi lo bayi pe ni igba ti omo mi loyun ti o fe bimo ni oru mo fun ni ororo oko ọna to fẹ bimo ni mo le fun ni ororo igba ti won wa fun ni ororo yen oye pe pe kini ko ni fun ni ororo igba ti won wa lo ororo yen fun ọmọ yen ṣaamu ṣaamu gbogbo wa ya o ṣaa to bi ọwọ rọlẹ wọn ba ṣaṣọ pe o fẹ ṣe operation fun wọn pe ṣọọki mi le ma jẹ mi leyi ororo ọba ṣe bi ọba re mo ti fun mo fi amu to ṣaati fun mo fi pa ni inu tori won yọnda mi pe kin ti ẹ fun nikan ti wa fẹ fun nígbà tó yá ṣáàdì ọwọ́ aago méje ọ̀nà máa ṣọpẹ́ṣọ fún ọkọ̀ tí ń sọ pé mọ́mì kí nìkan tó ṣẹlẹ̀ báyìí mo ní kò sí nǹkan kan pé ayọ̀ ni sẹ̀ èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí wá tó ìṣẹ́jú díẹ̀ mo ṣáàdì pé ẹni tó fẹ́ ṣe abẹ́ yẹn ó ti dé ó wọlé nígbà ó wọlé ṣàrò pé ọlọ́run ṣiṣẹ́ ní yàrá bó ṣe wọlé bó ṣe daṣọ bò báyìí ó daṣọ bò ọ̀nà bó daṣọ bò ọ́ níbo ṣe fẹ́ fún ní abẹ́rẹ́ pé kó má lè mọ pínì pé òun kó má lè mọ pínì yàrá pípa pé ọ́ fẹ́ ṣiṣẹ́ abẹ́ fún báyìí bí ọmọ ṣe jáde ni àti ọmọ àti ibi báwọn méjì ṣe jáde nìyẹn mo fogun fọlọ́run òyìn ọlọ́run ló gun òun torí pé ọlọ́run bàbá ṣe bí ọba lórí bàbá ṣe bí ọba ń dára nínú ayé ọmọ mi mo dúpẹ́ gidi gan ẹ̀rí mi kejì lọ́ba yìí pé òun fàwọn ní ká san ọ̀rẹ́ májẹ̀mú wa 6,000 nínú oṣù yìí mo sọ lóòótọ́ owó pọ̀ lọ́rùn ṣùgbọ́n mo sọ ní 1,000 tó fi pé ọjọ́ mẹ́fà mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àṣẹ bí ọba ó dára nu ayé mi ó dẹ̀ rí ọmọrí ẹni fún mi ní 35,000 naira cash ìdẹ̀yẹ́ ní mo tún lẹni tó fún mi ní 5,000 mo tún lẹni tó fún mi ní 10,000 láti ìgbà tí mo ti sọ ọ̀rẹ́ májẹ̀mú yẹn báyìí ìyanu ìṣẹ̀lẹ̀ inú ayé mi gbogbo àpẹẹrẹ gbàgbọ́ mi mo dẹ̀ rí lò nígbàkúgbà mo dúpẹ́ lọ́wọ́ bàbá ṣe mo bá.

0: látọdún tí mo sì ti wá bẹ̀rẹ̀ owó yẹn ò sì tán mọ́ ẹnìkan náà lọ bẹ́ mi náà fọwọ́ kàn njẹ́ n bá ò fọwọ́ kàn ẹnìkan ni ẹ kàn kàn mú owó kan bá a ṣe 500 naira bá a ṣe 1000 naira ọ wà nínú owó yẹn títí tí èdè December ká wá wo tó lè dà láti wo rodù ni ẹ ti wọ mọ́tò báàgì ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè tí ọ̀tí ọlọ́run òjijì ń bi gáràjì yẹn sà ẹ múra o bí mo ṣe ń ránṣọ tí n bá ti wá pùn bí ní ìsìn omi ẹlẹ́ẹ̀kẹsàn ẹ sọ pé omi ẹlẹ́ẹ̀kẹsàn ni mò ń lọ gbàdúrà sí lórí YouTube Facebook and TikTok omi number 9 water ẹnìkan lè wò lómi number 9 pẹ́pẹ́ yẹ ti rún nǹkan ti lọ nǹkan ti ṣe omi ìta lò ń jò ní ẹwọ́n tí màmá yìí sọ kí n tó máa tẹ̀síwájú.
1: bàbá mi ẹ káàárọ̀ èmi ni eré yìí kọmọlàwákẹ́ ọmọ ìjọ yín orí afẹ́fẹ́ bàbá mi èmi ni mo sọ nígbà kan pé ọ̀sà mi lọ èmi ni mo ní mo ka ọjà mi wípé ó di 600 tí mo ní mo tún ṣe àkáǹtì ó di 800 èmi ni mo sọ pé ọmọ mi ṣe jàǹbù èsì jàǹbù ọmọ mi inú mi dùn wípé ó wà lẹ́yìn ìgbà yẹn ó ti wá wọ skul báyìí o 300 lọmọ mi ń lọ báyìí o Ekiti State University ọ̀dà owó ò dá wa láti fi ran ní ilé ẹ̀kọ́ a sì wojú ẹnì kankan ebi ò pa mí kò pàdílé mi ní mi dùn mo láyọ̀ bọ̀rọ̀ yín jẹ́ ọ̀rọ̀ ìtùnú fún mi ọjà mi ò sì lọ sẹ́yìn ìgbà tá a lomi mẹ́sàn-án bàbá mi àánú fọ̀hún lọ́sọ̀lọ́sì náà fún mi lọ́jà ibi tí mi ò ti ẹ̀rù kàn sí láì ti ní kò mi wọ́n ti mọ̀ fọjà kẹ́mi kò tún dí ojú owó tí mo ní o bẹ́ẹ̀ lọ́jà ń wọlé lórí sírísírísí ní mílíọ̀nù tí ò níye tí máa tà tí máa tún fún ọ ojú owó mi ò sì kúrò bẹ́ẹ̀ ni bàbá mi omi mẹ́sàn-án yẹn mo rí ìka rẹ̀ ìgbà tá a tún wá lomi mẹ́wàá bàbá mi àfi bí àwúre mò ń tà bàbá àfi bí ó tó ogun kán ní èyàn èmi mo sọ ogun bàbá mi mò ń tà mo àtà inú mi ó dùn ibi ò pa mí àánú fọhùn ẹ tún sọ pé ká lọ fọwọ́ kan gbogbo nǹkan tá a fẹ́ kó yí ránú lé wa mo fọwọ́ kan bàbá mi omi kànga tá a ṣe síta òun là ń fọwọ́ fà tẹ́lẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí omi ti ń yọnu ilé tiwa náà mo fi ṣáwá àwẹ̀ bàbá mi omi ti wọ inú ilé mi ìgbà tẹ́ni ká fọkàn gbogbo tí ó tún yíra náà ẹ tún wá sọ njọ́ yẹn gangan ní kódà ọ̀danú lè rẹ kó yíra ọ̀sẹ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn báyìí a tún change ọ̀danú ilé ni ilé wa fine àjíjíjáde lọ bíbọ̀ mi ìrọ̀rùn ni tẹ bá ti pàṣẹ ìrọ̀rùn báyìí ó ń lẹ̀ mọ́ mi ni mọ́tí bàbá mi mo dúpẹ́ mi ò lè ka tán oore tọ́lọ́run ṣe fún mi ebi ò pa mí mo láyọ̀ lórí ọmọ mo láyọ̀ lórí ọkọ mo láyọ̀ lórí ara tèmi gan n tí n bá fẹ́ jẹ ni mò ń jà fi tí n bá fẹ́ jẹ ṣe lọ́kàn mi balẹ̀ tayọ̀ mi kún bàbá mi ẹ bá mi gbẹ̀rì mi ìgbà tẹ́ tiẹ̀ tún wá fún wa ní 31st ẹ fún wa ní 2 ìgbà tá a pé ọrẹ àkọ́kọ́ ẹ fún wa ní 200 kan wípé ká mu dání bàbá mi 200 yẹn mi ò kì í jẹ́ kó kúrò nínú ìgbà náà mi máa fọwọ́ kàn mo wo Monday bí ìgbà tí mo pèrò ìwọ̀ oòrùn ìlà oòrùn gúúsù àríwá wa ni wọ́n mọ̀ du ọjà mi àfígbà tí kò sí níbòmí bàbá mi mọ̀ mọ̀ lóore 200 yẹn àjẹbí ìdánì pẹ̀lú owó tá a máa fọwọ́ kàn ní Monday yẹn àjẹbí ìdánì owó yẹn gan ni màá fipamọ́ bóyá a fẹ́ ra nǹkan irúgbà tá a ṣomi yẹn owó yẹn ni mo dájọ́ tí mo fi ra cement tí a fi kún owó tá a fi ṣe omi tó ń yọ nínú ilé yẹn bàbá mi gbogbo ń tẹ̀ náwó sí ni sí dáadáa ọlọ́run ọmọ bá mi sáìn sí oore yín ò ní dorí àná lẹ́mìí gígùn ẹ pẹ́ fún wa ẹ ti rí mi ẹ ti rí àwọn ọmọ mi ẹ tún rí àwọn ọmọ ọmọ mi ẹ̀yin lẹ́tọ̀ọ́ ẹ tún máa ṣe wòlíì fún wa àwọn ọmọ tèmi torí ẹ pẹ́ pẹ́pẹ́ ẹ gbogbogbogbò ẹ tọ́tọ́tọ́tọ́ ẹ ní fọkànbalẹ̀ sí ni sáré fún wa a mọ̀ rí bá àti máma náà màmá ti wa ìyá dáadáa ìyá lálùbáríkà ní àárọ̀ àná tí ẹ ń ṣe prayer fún wa ní wẹ́mà ń bẹ̀ yẹn tí mo rí máma kódà wọ́n ní àwọn ní abu àkọ́kọ́ ta kọ́kọ́ rí inú mi dùn àyọ̀mẹ́kù mo ta inú mi dùn torí wọ́n dùn wà nínú ká tó jáde àánú ọlọ́run ní dágbére fa yìí lórúkọ jésù kristu lọ àmì bàbá mi bá ń gbẹ́rì mi o.
0: mo ti bá yín gbé mọ̀mọ́ omi tá ń gbàdúrà sí ètà ṣe ní méèlì yẹn tọ́gọ́st òní ìlú tó wá pé nọmba 9 mẹ́wàá ni tẹ́lẹ̀ mẹ́wàá lomi yẹn á jẹ́ so mo gbọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ pàdé mi lórí YouTube nísìnyí ọ̀dẹ́kúnlé Epaphras lẹ́yìn tí bá mi pàdé lọ sórí YouTube ẹ lọ sórí Facebook ẹ lọ TikTok ẹ bá ọ̀dẹ́kúnlé Epaphras so ká tó mọ̀ bọ̀ ní church ìyẹn ní 6:30 láàárọ̀ yìí ẹnìkan ní wòlíì mo mọ̀ gbọ́n tí yà ń sọ wọ́n ní ẹ fi 200 naira kan lé àwọn èèyàn lọ́wọ́ morning impartation náà ni kò sí tí ò lè ṣẹlẹ̀ náà láàárọ̀ yìí ó sì lè jẹ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ Jésù ni màá tún ti ṣe irú nǹkan báyẹn ẹ wo nǹkan ti kúrò níbi tó fi sí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ṣe gbàgbé n tí mo sọ lánàá ni pé you need money so that you can fulfill your mission in life mo sọ ìdí tó fi gbọdọ̀ jẹ́ olùsí mo sọ ìdí tó fi gbọdọ̀ make ẹ mo sọ ìdí tó fi gbọdọ̀ lówó mo ní méje ni màá sọ mo ti sọ kan lánàá ìkan míì mo tún fẹ́ mú lónìí ẹlẹ́ẹ̀kejì ni pé It is your prosperity that kingdom projects can be funded. It is your prosperity that kingdom projects can be funded. Eni kani ki le sonye. Ninu iloro, ninu owo tiye, ninu ibedide re. Injo je mo pe ibe lo ti le dasi si Olorun. Eyin wo ni ma wu ke dasi si Olorun. Iwu oko dasi mo fe pase si oni loni. Eni to ba je aje sefu, to je aje yo ni ma rowo yo si si Oluwa. Aje nfe le ikun di dasi si Olorun o ni nkan se pelu bi to wa ni aye raye. Eni kan ni e sawo. Bibeli lo so be nu we Matthew e to isura yin jo si orun. Ni bi ti ipara ati kan ti kan ti o le de. Iyen tumo si wi pe bo ba dasi si Olorun o se le fun aye raye ni. A o gba ere re lojo ti Jesu ba de. O n ta se Olorun ko gbe afi pa mo sorun ni. Ti en ba si ohun ti elomi se le ni orun ofo ni nbe nbe. Fi owo mejeji saya ma rowo yo sise Oluwa in the name of Jesus Christ sir mo le fi gbogbo enu so kin to de ori radio ile to ye kin fi ko ile oni mo gbeta kin to de ori radio bensi mi ti mo nlo ni igba kan oni mo gbeta kin to de ori radio awo gba mi ni nkan pupo Olorun ba ngbo ase ko si ti Olorun le gba lowo mi eniyan ti oni da pada. So, idikeji to fi gbodo ni oro ni pe it is your prosperity that kingdom project can be funded. Ninu iloro ti e on la fi le gbo bukata ise Olorun. Awa gbo mi to ba dasi Oluwa se. Ba ba dasi Olorun yo gbe elomi dide. Baba Adeboye mo so, when he plus you, the work of God continue. And minus you, the work of God still continue. Oni pelu re ise Olorun lo. Bo ba si lo da si mo na ise Olorun lo ko sa fi pa se ko si se nikan ti o foku si Olorun anje wa bele ikun. Every child of God to be passionate about the kingdom of God, to extend it, to enlarge it, to support it, and to propagate the gospel. Enikan ni kin woli wa wa so gbogbo omo Olorun lo ye ko ni itara bi ise Olorun se mo lo waju. Awon kan be ti won gbo mi lowo bayi pana pana ni won inu won ki dun nigba ti awon eyan ba nbo gbogbo ba se nwa su ni isin in ba won nu je ni sadusi ni o enikan ni ki won pe sadusi the people that always sad to see farisi la won kan the people that always far to see farisi sadusi so be si la awon ya gba kan inu won dun gbogbo igba ti omo gbo baba mi in temi na ni ni mo fi support ise afefe o wa le dasi ki bukun yo omo di agbon gbe aje n bi oni question ilu lowo re lodun ninu ise tolorun eh so omo ojojumo la nse program every day lori radio ki so kuta la nsan moto tori ti rin loju titi epo nilo eje nsari yale agbara ase gbogbo ija gbogbo awon lasigbo ti mo sele ninu idile asosi lo fa esa ti obirin ti oba rowo gba lowo oko yo mo ri fini bi obirin oba rowo gba lowo oko o le sese kuse gbogbo eyin to e gbo mi e da owo yin mejeji de igana olorun bukun mi eleda bukun ise mi kin le da sise iwo olorun kin le toju awon omo mi mo so lana bi eniyan ba lowo omo ti talika ba bi irinse olowo ni mama oni fomo re singba oni fomo re seru oni fa won mo re lady lali lowo in the name of the Lord mi ni wasu meji iwasu akoko ti Jesu olugbala mi wa wa ninu aye ni. Jesus says I am already anointed to preach the gospel to the poor mo wa mo di ti Jesu fi koko wa wasu fun awon otosi eja lo sinu abaji gan ninu oro ti ya isole
2: oruko mi bosede Yusuf mo lati bodija mo jo ijo yi ni gba wole ikoro
3: gba wole
2: ikoro
3: e sole
2: ojo ti mo kokowa sibi oko mi lo oko bun mi wa ibi bayi bi egusu ni mo mama lo oko lead prayer njo yen ti de mi mo se ri lojo nun ba ni ya dadi omo ti lo ko ti lo si jo awon 419
3: olu fe mi mo jo 419
2: mo ni ki lo wa ti bo so ninu jo bi mo jo ko si lojo yen ni mama e wa pe oruko yen jade ninu je pe akobi omo ko jade to nse brikila mo wa sunkun lojo yen pe se bi ati e ka akobi omo se ri leyi mama e wa ni ya arabinrin mo sunkun ma ijo yi o ti de bi ti aye yo aye yi ti da
3: se mi mo so ba
2: baba joko si mi legbe
3: oke oni e mo sunkun mo
2: o ni ta ba ti wa si joye ri pe gbe si aye yo change omo to gba won de bi ti fa won lo nje ni si yi me baba mi ni jona ngba wa jade a to pade nta me to ba mi so ro pe ma wa ma so pe baya ijo kan kini kan mo ni mo ti da sa pa lati da yen e bi pe mo wa ri change si ninu ojo yi aye mi jira aye oko mi jira ma mi jira
3: ah won o si 419
2: eh 419 mi e gba kan lowo mi jo ti mo tin wa sibi
3: e so
2: wallahi
3: wallahi
2: ibi si oro yin ma gbedun mo ninu ojo ti mo ti de sibi yi mi pe mo lo se ko ri ngba ti ti jo ijo yi mo ma lo si eko lo sogun ni
3: elwe
2: ti ma lo si se mo le gbo ninu lo lo sale ko ti ma lo fi wa owo se lágbà tí mo ti wá sí ìlú ìjọ yìí bàbá mi ò ebi ọ̀pá mi mọ́ mo tó ń rí owó
3: mọ̀ náwó ẹ̀ o ti dé bí kan sí àmì kó gbé tó àmì mọ́ kó gbé mi ebi ò ní pa ọ́ mọ́ kìí ṣe bí oúnjẹ nìkan mọ̀ ń sọ
0: yìí gbogbo ilé kìí ṣe bí oúnjẹ o nìkan mọ̀ ń sọ o ebi ọmọ ebi aya ebi iṣẹ ebi admission ebi fisa ò ní pa ọmọ mo ń lọ sórí facebook ní ìsìnkí tó mọ bọ̀n church ẹnìkan lẹ́tùn bọ́ sórí facebook ah ṣé bọ́ gbọ́ pé inú májẹ̀mú la wà màá wà lórí facebook tiktok àti youtube ní 6 ìgéré eléyìíkan mọ lè o lè mọ wọ 7 tí n fi parí ó sì lè wọ 7 bẹ́ẹ̀ni ọlọ́run bá ṣe fún mi ní utterance ni mọ̀mọ́ lọ múra báyìí 8:30 lápàdé ń wẹ́mà láàárọ̀ yìí èmi fẹ́ fowó kan owó lọ́wọ́ rẹ̀ mú owó tí mo máa bọ́ gbàdúrà sí àsìkò tí ń bọ̀bọ̀ yé mówó lọ́wọ́ ní láàárọ̀ monday torí ẹ̀yìn kan mọ ní mo bá yín gbàdúrà sówó tó sì jẹ́ pé rọlọ́ mọ́ pa owó tó mú lọ́wọ́ lọ́sẹ̀ yìí tó ní bọ́ sọ tẹ́lẹ̀ sí tó mọ̀ fọwọ́ kan títí tí ó fi di sunday kó tó náà mo dání èmi fẹ́ fowó kan kàn án ṣé rí bá a ṣe ń bá a lọ yìí oṣù ti fẹ́ tán èmi sọ fún ọ pé kó tó di sunday kọ́lẹ̀ ó yí owó tó ọmọ fi yin ọgàn ẹ sì gbọdọ̀ sẹ́ndì testimony sí mi compulsorily nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ ètò sí ò ní bàjẹ́ o ọlọ́run bá ń gbọ́ ọ̀kan nígbà mí ni ẹnìkan ní wòlíì ẹ ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú affirmation báyìí ṣe mí kan ló ń gbọ́ yìí mo ń bọ̀.
2: mo tún wá dé síbí ẹ tún wá máa ń bá wa sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ bá ń ságbèrè tẹ́ ìyáàlè kí n tó débí mo máa ń ságbèrè ọkọ mi gan sì ká mi ní ọdún náà
3: ọkọ yín ká
2: yìí tó ká mi dání yá pẹ́ mi lórí fóònù bọ́gbà tí mo wá débí ayé mi wá yí padà.
3: sọ̀ǹgbọ́ fẹ́ ń gbọ́ o ṣẹ̀ǹgbọ́.
2: mi wá ṣe gbogbo nǹkan bá mọ́ mi ṣe gbogbo nǹkan bá yẹ máa yé mi yíra gbogbo nǹkan mi lọ déédéé débi wípé ọjà tí mo tún ń tà yìí mi rẹ̀sẹ̀tì ẹ̀rọ náà tí mo ti rí owó tí mo tún fi padà sí oògùn pa tí mo tún fi ń ta red made ní ayé mi wá yí padà tí mi ò wá lọ kiri búrẹ́dì lẹ́kọ̀ọ́ mọ́ tí mo wá darapọ̀ mọ́ ìjọ ọlọ́run òjijì tí ayé mi wá yíra ayé ọmọ mi yíra tó wù mí ni mò ń jẹ.
3: ni tó wù yín lè ń jẹ báyìí.
2: bẹ́ẹ̀ ni.
3: ṣé ìgbà tẹ́ mọ́ ṣàgbèrè owó òtútù náà.
2: ah bàbá mi ìgbà yẹn kìí ṣe pé mo fẹ́ẹ́ fẹ́ ọkọ mi ló jẹ́ kí n ṣe ń gbà yẹn kò kì í wálé a lọ tíráàbù kò ní wálé kò ní fowó oúnjẹ lẹ̀ ń gbà.
0: sọ ń gbọ́ nǹkan gbogbo èèyàn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ra mo fẹ́ kọ́ gbọ́n òsì dálẹ̀ àṣẹ tí èèyàn bá tọ́jú aya àṣàyà lè ṣàgbèrè àṣẹ tí èèyàn bá tọ́jú ọmọ ọmọ lè dàṣẹ́wó àṣẹ tí èèyàn bá rówó ọkùnrin gan lè dadigunjalè àṣẹ tó jẹ́ ìyàwó ọ̀pọ̀ ń ta àṣọ sì ni ẹ̀mí púpọ̀ àlùjẹ̀nu ni òsì ẹ jẹ́ ń sọ báyìí gan pé àṣẹ àwọn ẹ̀sẹ̀ kan onímọ̀ bá ohun tí wọ́n ń pè ní òsì rìn ẹ bí èèyàn bá ya olòsì jù wàá máa dá àwọn ẹ̀sẹ̀ kan á nira fún olòsì gan láti déjọbọ ọ̀run gbogbo ẹni tí ń wàásù fún ọ pé wọ́n ń wàásù bó ṣe lọ́rọ̀ wọ́n ń wàásù bó ṣe dolówó ẹ ẹja kó la kó lẹkọ in to so ya ida lagbere gbogbo eyin te ngbo mi gbogbo wo pastor wo na ma ngbo oni pe oko re oni sile koni oko na do mo sa lo ngba ti o si nkan kan fun oko ina ona ya do mo se bi eni pe bibeli so pe inira in ma mu ologbe eyan sinwin ni can you imagine won to ngbo la ro kutukutu e wo eje mo lo won ti seju si mi nu studio eja lo YouTube eja lo Facebook eja lo TikTok ibe lati pari e nira baji gan ni kete ta ba ti pari 6:30 am bon church ago meju abonisi akoko merin le lekeji ni church wa to wa ni Wema lati wo road e wo moto to nlo gbagi eleve sokale ni Wema e bere church olorun ojiji nbe yen eja se bayi gbogbo bi te ba ti ngbo mi laaro yi e wa mu iwubo e mu ore e ba wa dasi mu nkan kan to fi ba mi dasi laaro yi ore anu ni gbogbo omode ati agba an ko leti e ka tun fi se tola mo so fun yin account number church ni 2017 4290 47 2017 4290 47 comfort life mission international ni o gbe jade first bank ni bi yin o ba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade omode atagba onida mewa o fe fun wo birthday re se nkan kan idi ta fi fun olowo niyan idi ta fi fun olowo niyan e wa ye mama yin nisin e je nse bayi gbogbo eyin omo olodun ti won bi loni e wa kunle eyin te mark wedding anniversary eyin na ma bo oni loju anu be se nkunle ese bibeli ta ka loni atomode atagba iwe first corinthians chapter 1 titi wo chapter 10 corinthians kini chapter 1 titi wo chapter 10 mewa mewa lamu ati bere majemu titun mi a pari laipe eyin omo olodun ti won bi loni da ni bo le we wa kunle eyin te mark wedding anniversary yen eyin na wa kunle e kiyesi bi nkan se nlo ogo li ogo ati ola li ola ibukun te le daje tan okiki ati majemu re ko kan si yin ki olodun ko wa je ki one ati ola yin ko daju ana yin lo in the name of Jesus Christ happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadura fun president ati governor wa ni Nigeria yi pe owo olodun ko kan yin Nigeria o ribo won mu asiko yin ni nkan o da awa gba olodun gbo ani dake in Jesus name eni kan ni woli mo fe share testimony eje ola odo eje oni ti lori number 08 0 88 71 65 66 e send the message ire atanu ko bayin you are blessed it is well with you
4: kini won oni ye bura mura mu niji meji asunrin osi loja gbo ikoni ti o se bi 32 fm si ti wa ni dunu atayo olohun o gbo kokoke o gbo 32 fm 94.9 am fe

0: Dúró dáadáa.
1: Stand first.
0: Ohun tí mo wá ṣe láyé.
1: My divine purpose in life.
0: Tí ogun ilé wa dè mọ́.
1: The house of God to tie down.
0: Olúwa bá ń gbà.
1: O lọ retrieve it for me.
0: Bá ń gbà yín mọ́.
1: Retrieve my destiny
0: for me. Bá ń gbà ògo mi.
1: Retrieve my glory for me.
0: Bá ń gbà ọjọ́
1: mi. Retrieve my future.
0: Oyo yo yo. Mo wá ṣe kankan láyé.
1: Ogun ilé
0: wa fẹ́ gbà. Ohun tí mo wá ṣe láyé. Olúwa bá ń já

0: pé oníwọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Ẹ̀ṣin ló lè rẹ́ sísá, ìròdẹ̀dẹ̀ ní tòdẹ̀, ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32 FM 94.9 Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
3: Mornings are for dreamers.
4: I'm a dreamer, yes, I'm a dreamer.
3: Oh. The break of dawn for champions.
5: Champion, champion, champion, champion.
3: On 32 FM, 94.9.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: 2FM 94.9 fẹ̀yìn ẹ̀ ló tún ti tẹ́ pẹpẹ ètò àyájọ́ àmàlà àmàlà fẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 àti ṣeré a máa tún ṣèyí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewé dú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó kàtà mọ́ra ṣe kọ̀rọ̀ bọ̀tọ̀ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ ó fura tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gba tiwọn bíbèrè fún kàǹtì lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà àdí ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ sùn àmàlà bàkìtàn láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ̀ wá sí 32FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn bó bá wà dọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kàtúyàyà túyàyà pàdé ní Recreation Club ní dojú kwa Damasigba nílùú Ìbàdàn àmàlà fẹ́s 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ́ẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó ń pọ̀ ti rẹ́gà iléeṣẹ́ mi wan iléeṣẹ́ Snooker tó ń pèsè omi mímu tó já gaara àti iléeṣẹ́ Maggi èmi àti Maggi alájọṣepọ̀ tó já gaara.
7: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó sọ wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
7: Ní tòótọ́.
9: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
10: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
7: Bẹ́ẹ̀ ni o CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
12: CDK ẹ̀, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe?
0: Bóyá iPhone tàbí Android.
1: Àbí na wey to unlock your phone dey bother you?
0: Don't soft o.
1: Make you jolly go Real Phones Repair and Unlock Services.
0: Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o.
1: Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone.
0: Wait o.
1: Àbí na ring light or tripod you wan buy?
0: Everything dey there gidigba wey plenty.
1: Original and affordable.
0: Our address nko.
1: Number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ̀ tún wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín.
0: Tẹ̀ bá tún wá wọlé tán,
1: ẹ ó tún kàn wá kúgú.
0: Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé.
1: Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and

0: lẹ́yìn jamiru kọtínà ń dé díẹ̀díẹ̀ ní ìsìn báyìí njẹ́ òní náà gan ti dúró ládùúgbò kọ̀ọ̀kan kí ló sàwọn ẹ̀dọ́ lọ́kadà kí ló mú ẹkọ́nọ́mì ìlú gbèrú ẹni tó ní ṣẹwọ́ tó pa síbi ṣẹwọ́ tó ń ṣiṣẹ́ wọ̀ déédé nǹkan ó mọ lọ bó ṣe kó ṣe lọ ìnífẹ́ ni kí n fẹ́ ṣe àwọn fọ́nṣọ̀ tó nítumọ̀ kí ẹsẹ̀ mọ́ lọ́mọ lọ́ra ní ilẹ̀ haúsá àbẹ́kù kí ló yẹ táwọn ò lè ní ilé iṣẹ́ tí ń ṣiṣẹ́ aṣọ ń bí tó gbà wọ́n ṣiṣẹ́ a lot of iṣẹ́ ni wọ́n lè ṣe àtàwọn nǹkan míì aládàáni tó tún lè ṣe nǹkan fún wa yóò tún lóun fẹ́ ṣe àtúnmọ́ ní kó mọ kọ́lẹ́tà àpùrúvà wá nítorí yóò ṣe lù ú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ ṣe kan àti gbóríṣi kan pé wọ́n fẹ́ da títí àdúgbò kan ẹni wọ́n wá gba àpùrúvà àpùrúvà ní ìsìn wọn àwọn yẹn ti ṣe mistake wọn ti da títí yẹn tó fáìn ní wọn pé wọ́n kọ tí kún ẹ̀yin sì kọ ẹ̀ ṣe nǹkan àtọ̀dọ̀ mẹ́wàá sẹ́yìn ẹ̀ ṣe so gbogbo nǹkan tó yẹ kájọ gbọ́ ẹ rí pé kìí ṣe káwọn aráàlú mi ò fẹ́ dá sí ìjọba ìjọba ti gbé wọn sọ́rọ̀ ọkàn níṣẹ́ pé ó lè fẹ́lẹ̀ takù wa lọ́jọ́ wájú pé nípa òṣèlú òṣèlú ti ba ìlú yẹ kò jẹ́ kán mẹ̀tọ́ àti tó yẹ tó yẹ kán ṣe in ló fà á tá a fi jẹ́ pé àwọn èèyàn jigiri sí nǹkan dáadáa mọ́ tẹ bá rí iléeṣẹ́ kan ní ìsìn nígbà tá a kéré tó bá jẹ́lẹ̀ ṣẹlẹ̀ báyìí gbogbo ọmọ àdúgbò ti ń bẹ̀ ń bẹ̀ yẹn 45% ní ọkọ̀ ní pé yóò ríṣẹ́ ṣe wọ́n dá o ski ni o on ski ni o àbí semi ski tiẹ̀ pé kìkan bá dáìló náà ni o yóò rí kankan ṣe wọ́n tún wá provide amenities tí ó jẹ́ nǹkan tó nítumọ̀ láàrin ìlú yẹn mail ló ń bẹ mọ́ nísìn everybody kàn lọ school ni kí ló yé níbi òye school mọ́ àwọn tí ń kà wọ́n mọ́ lè gẹ̀ẹ́sì àwọn gangan lóye yẹn gangan mọ́ ibi tá a ti kùnà ó pọ̀ gan tá a bá ní ká mọ́ túnṣe àwo kàn mọ́ pé nǹkan tó ti kùnà pọ̀ tá a yẹ ká túnṣe tá a rí túnṣe in ló fà á tá a fi pé bí wọ́n tẹ̀lé àti change gan so hàn lára ọmọ nìyàn àwọn tí ń wọṣọ gan tán dojú wọn dán díẹdíẹ bí àwọn máa fi báyìí gangan àwọn pípa àti tàwọn lẹsẹ ojú òní tiwa.
1: ẹ ṣàn wọn làwọn bí tíwa ti ń tọ lẹsẹ ẹ mọ yan mọ yan.
2: ẹ gbogbogbò ẹ orí mọ ni àgbà kìn.
0: ẹ ọlọmọ jìyà òjẹ wa o.
1: a kan lo orí kò ban láàmú wọn lè kó àti kerosene.
2: ẹ ẹ já tún lọ sí ojú ìwé keje inú ìwé ìròyìn ti Nigerian Tribune níbi tí wọn ti ṣe ìjábọ̀ kan láti ọ̀dọ̀ àjọ ti NMDPRA àwọn tí wọ́n bójú tó ọ̀rọ̀ bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bá ti ń ṣàmúlò epo pẹtiró lórílẹ̀-èdè yìí nínú ìjábọ̀ wọn wọ́n pé ní oṣù keje tí ń ṣe oṣù july àwọn ọmọ orílẹ̀-èdè yìí epo tá a ṣàmúlò tó jẹ́ epo pẹtiró ó jáwálẹ̀ pẹ̀lú ìdá 95% sí ìdá 25% iná ló fi já wálẹ̀ sí lọ́dún 2026 agbákin ǹjẹ́ bá a ti ń bá a lọ ṣé ó ṣe ṣe kó jẹ́ pé bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bá a ti ń ṣàmúlò epo pẹtiró tí gbogbo wa ń pariwo yìí tó jẹ́ pé iná ni ó fẹ́ dágbálẹ̀ dáwọlẹ̀ bí wọ́n ti yọ subsidy iná ló di wípé gbogbo nǹkan wọ́n nǹkan kan ṣé báwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń bá a lọ báwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn míì tí wọ́n ń gẹrun ní ìsìn tẹ́lẹ̀ ẹni tí ó gẹrun fún yàn kò lè ṣe láì mọ́ lò pẹtiró àmọ́ wọ́n ti ń dọ́gbọ́n sí wọ́n ti ń ra ṣólà wọ́n ti ń lo àwọn clipper tí wọ́n ń ṣáàjì ṣé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ṣeéṣe kó dé àsìkò kan tó jẹ́ pé kì í sípò iná ní gbogbo wa tá a mọ̀ rìnrìnmọ́ pé òun náà ni ibi tí ètò ọrọ̀ ajé nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ òpómúlérò wa.
1: Agbákinní ẹtì ẹ̀gbìyànjú kí n tó fikún ẹ̀yàn jẹ́.
0: Ẹ ṣe gan-an ṣe rí ọ̀rọ̀ epo wọn kọ́ ni àwọn èèyàn ò ṣe ṣàmúlò epo ọ̀nà mẹ́ta ni ojú ọ̀nà tí ọ̀dà ti ń ba mọ́tò jẹ́ ṣe ẹni tí ó ń gbé mọ́tò lọ sí mọ́tò ṣe gbáyà bàbá tó gbé wa láàárọ̀ ń gbà mọ́tò rẹ̀ fẹsẹ̀ àyàgbálẹ̀ ó ní yé ó mọyì tí ó kọ́ sí ti mọ́tò yìí bá bàjẹ́ táyà wa tó fi gbé wa ń fi gbìgbìrì ó má ní jẹ̀dẹ́ ibi tí ó ń gbé lọ ni ó lóun mọ iye tó ń tún san ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn pé tí ń wá wọ mọ́tò gan gbèsè tí màá jábáyá chọ́ọ̀chì ní mọ̀ gbé lọ bá ṣe látún ní mọ̀ gbé lọ bá yàn kọ́mí ní mọ̀ gbé lọ ni níjẹ́ tó bá ní function ní ògbé mọ́tò jáde ìyẹn gangan dínkù láti ṣàmúlò epo ení nìyẹn ẹlẹ́ẹ̀kejì bóyá òjò tó wà ńlẹ̀ ni bàbá tó ṣe ti ń wà ní o iná tó ń dé láwọn agbègbè kan bì kan tán ti lè ṣàmúlò epo níwọ̀nba díẹ̀ tó ń dé ẹ̀kẹta ń bẹ̀ ni wípé ta ló rọrùn fún gangan ó lẹ́gbẹ̀rún mẹ́rin lọ́wọ́ epo sì leléyìí tí ó fi ṣe ó pé tí n bá lè filẹ̀ tí ò ní mi lára kí ni màá ṣe kìí ṣepò nìkan nàìjíríà ń ṣàmúlò ìwé kíbi tá a fọ́kọ̀sì sí ni àìmọye nǹkan àlùmọ́ọ́nì táwọn èèyàn ní personal money ṣé kò ṣe nǹkan mí nàìjíríà ni tán rí òbítíbitì dọ́là lórí ẹ̀ ṣùgbọ́n kó wọ́n sára àlù torí pé epo ló ń kálukú fọ́kọ̀sì àìmọye òbítíbitì dọ́là tí wọ́n ń rí lórí ọ̀rọ̀ àwọn nǹkan àlùmọ́ọ́nì nàìjíríà tí ò sí tá a fẹ́ ni ṣùgbọ́n torí pé wọ́n ti jẹ́ ká rí pé epo nìkan ni wọ́n wá yín ìṣòro nàìjíríà mọ́ ó dàbí ẹni ka tv sti ka ti mi ti ẹ pe gbogba ti lo but o soro kan o nigba tawon oloselu wo ba gbo biti biti dollar fara won ko ni si inflation to ti di nkan ra ilu inflation wa ijoba ti tag ya pe ko si tin je aye jo ri pe are to are rich are to wa ni middle are poor ni se either you rich or you poor ni ko si pe nkan kan be mi ko si everybody ti o ti balance are awon olowo gan o ri level to ni pe aye olowo asi ye kan le ma bo ni so ibi ti o ye ka wo ni pe sepo ni kan la epo igan o so pe wa gan mo o ti pe ba gbe gan ki la mo se sa ti pomile do nbe ademi oja kan ni sa fe ra won futu kan won ni sisin won ti nlo nilu ti won mo ti won se time ti sisin kan ba de yo ni ase pamọ won kan ye fi pamọ time to ba to e mo ta fa won ara ilu ti won mo ra anfani je se won gbe nkan Saudi Arabia ni asale ninu won na bo nkan we be tututututu won nje awon ilu ti o ni nkan kan epo ni kan ni won ni ati dabinu ka pe Nigeria wa lepo ni kan tabi sa si lo so still na sa wa gbadun kan ta nse se in to fa te se rin yi pe ko le mo ja wa le bo ti ronu e resetting ti wa en tin lo club ti ronu pe club kilo un lo o ti joko le re to fa mi yo munu le re e bo ti ronu pe kilo na abayo se po yi na ni in ti o mu en kan ni o kere ju go come bi se won to un lo lona bi ti se re wa ohun o lo 15 liters se ko ani e bo ti 15 liters je ni 18 liters kan je ni se won to je so ironu yen ti je ke ibodo pe kata tin fi wa sura mi di wahala gengu le reduce to wo school won to tete to tuma nisin
1: e jeun down e so agba gege bi bere smart spirit pe agba ti ara bi petrol mo bayi se ko ni affect economy Nigeria mo fe bere wi pe ni Nigeria gangan na se epo robi ti a n pese gan se awon mo orile ni won ta fun awon ti won ni refinery orile de wa ni raja ni won ta fun ni aban to wa ni le okere tori iroyin kan jade ninu iwe iroyin Vanguard lara wi pe bi awon ti won ni ebu fopo ti won je ti aladan to wa orile de wa Nigeria iso bi won se n gbe epo robi good rob wole orile de yi ninu osu keje o ti le ni 151.5% awade ni epo robi ayin to ba ye pe won ta fun won labele ni se epo yo won bo se won bi won se n ta bayi eto ni ti ba ra nile okere owo ti won fi gbe wole na yo won be a le wo pe awon ti won ta fun labele gan na iye ti won ta nile okere na ni won ta fun won labele o ke pe naira won fi ra ni
0: seri ebi te so re ene ma so ko si Nigeria awon to wa lagbon mi ase wa won o je ki nkan rorun fo mo niyan to ba se yi pe e wa riwo njo si won ko ni dollar la won fi mo ta epo ninu ilu ti won ti na naira awon bi kan be lori Nigeria te pe ta fe ra nkan be dollar won gba lowo yin be lawon bi kan leko labuja ta won bomi kokan wa te ki dollar won fi san won nibe yen ki le ase fe se ti nkan Nigeria o se yato ti o ni je do print grand bo lawon yin o se ni se ngba te pe tan la bele gangan is the same thing na ni o para ku si even abi ko tun kito kere gan tun less ju ti Nigeria lo mo wa ri bi to ja mi o ti se daada kini ma se ma wa bi ti ma ti temi in lo nfa te se ri pa won yen gbe ko wole lati bomi bi gbogbo wole yen pe won ju ka lo omo Nigeria lo oju la ri to jo ga NPC to wa nbe a n ro pe kilo na nkan mi ga akari kokon kan da ke fe lati bi odun melo kan seyin ni ati e gboru won o ye ki nkan kan le wa pe ta le mu pa mu ye wa lori oro pe ibi te joko si e joko lasan tori pe bi pe awon to wa na gbo mi NPC bi kan go wa lasan ni ko ti wa si pe nkan amuye kan wa tawon Nigeria fi rirorun ko ye ki a tun le po nle ka tun a ma so fa ipo ta nlo lori Nigeria in lo ise ni pe 1002 ko ye to Nigeria da ru
1: ejo e ka to kuro nbe mo binu mouth space ni iroyin kan ja inu we iroyin punch la ro yi won ni pe bo tile je pe owo epo robi lagbaye o ti ja wale sugbon Dangote lati 1185 naira o fi 15 naira kun ti e wi pe o di 1200 bayi ni jala eji ka o kini yi kini mi se ko yato si kini kini wa ati pe ore njore ora njora a ni dupe mo topo in to fi mu Dangote bo tile pe mo da mo da oloko wa awon eyan o tun da jo fun to fi ko ti awa na ninu won ti je ti wa gan to je refinery wa creator fi wo pe ka ti we yo kan se nbe bawo yin o ba se mo awon alabode ti won se nisin Nigeria ni bi meji bi meta nigba to pe enikan o ndaru re ni ele tun ba fi kun ti e se ko ti o ba je to ile de Nigeria se ko ni se pere epo robi ja wale lagbaye on fi 15 naira kun ti e bayi ni iye ti won gbe be bi awon ile epo yoku lo tun se fi kun nanu
0: seri a n reti bi ara le so nigba ton ba won penga san soro pe ireti si wa lori oro refinery Nigeria a gbagbo tori pe ati ri tatana fun wa ri njo ni ti ma tin do pe adupe o refinery ba ti se ko to di pe
1: a ma so gan
0: mele kiari o gbara kiari wa lo na ni pelu trillion so gbogbo awon kan ta nso na ni pe ta wa na ba ni nkan oni nkan ise nkan ni e le bu alada ni o tori private business ni nkan to si dani yo sa le won o jere ke o tun tin di e pe ton ta shares ka kiri ni so ori ti do ni shareholder ti awon eyan na n to ba jo decide won o jo se sugbon joba loku na eyan ni le merin o gbele ti e ti pa olohun o le renovate o si lo renovate ni o le o si wa gbekele ile ore re pe le bel wo mo wo so ngba ti wo ni le te to tun se so I mo wu won in lo sun ade bi ta ade yi na ni e ma ti wole ijoba idale abeti o asset o ti di ti e te pe le gbe won ti ti mojuto ti won lo gba e make kiari o ti pe memele gre o ti pe nbeju o ti pe te pe a le moju se to ye kan se lori awon eto yi okan tan o si lo trillion si lo budget Nigeria odun mewa a ti gbo nkan disin oro oselu gaga bi ti sun Nigeria de o po gan e le ba en to saburu wi imi iwa oro oselu na won fi se imi te ba rin tin lo nisin won pe ah seyin ti e fe ki nkan se e ri foran kan titi oju oran ti awon eyan se awon kan si mukuta won si nfo won fe yo rin tin be ni bi covert ti won se sa wa jora wa ni awon kan anyone o se won tun ti se project ti lo repete e lo ri be flyover e lo nturin e lo yorin bi flyover to ba da wo nko en joba se inferior job so ibi ta ku si na lo fa won bo won ba se ase sane ibi ta sun ade na niyan ta be e ja se won to wo bo se won jare to ta se no tun ti deni sin sa o ta tun lo e je o ni daru
2: e se we ja tu deka o se lo die oju iwe keji le ni ogun inu we royin Nigerian Tribune egba o se lo ADC won soro won ni wipe oludije won sipo are to je Atiku Abubakar to si ti figba kan ri je igba keje are orilede yi won ni bi ti won ti pe awon oludije joko ti won mo foro wa won lenu wo ti won si mo takuroso yi to je debate ti won mo se saju eto idibo odun 2027 wipe ti awon oba ti ri are Tinubu in bi joko ohun pe ko si n ta ti ku na o wa se ni bi joko na o ete ja soro lori oro debate o se debate tin won ma nse ya gba kin nje kini ohun se o ti e ni pa kan be e tin ko bi won ba ti e joko bi won ba soro hun se in we ti awon morilede Nigeria ati pe awon nkan tin won ba so nbe nje o ni kankan pato pataki tin se ka fi wo mo eto edibo to waye ni ipinle osun e tele gbo awon nkan ti awon eyan pada nso leyin eto edibo pe ah oye bayi la na oye bayi la awon kan gba oye bayi ni kini kan gbogbo debate o se debate se eleyi o wo awon eyan leti abi bo ba ti dojo ibo oye ta gba in ta te
1: aso bodo
2: e na lo je won logun
0: e je nbe lo yi oro pisa ko odu tan lawon se do ewo ni won tele nbe se won ja lafi ogun o sele ninu eti awon NBA pe won tan se interview awon kankan tan lo nbe ibe ti won bi won oni te gba te ba lose awon oni gba o intellectual party wa free and fair awon ton so ton se nkan so se to wa free and fair ivo e to pe re presidential candidate egbe kan to no to tun je national chairman egbe kan so un fear si yen se ko se to le se chairman bo mi ko mo presidential kini re lo oni national chairman o tun presidential candidate so all of them na gugu won na ni won mo nkan ti won se so ko le si bo se fe je pe debate tan ba so won le ni laarin odun kan e ka so pe laarin odun merin ohun je re ti ten kini kan 10000 kini kan ohun to transmit here later o to change like ti pe ose kan pe ohun o le se ohun so ko ohun se be ohun mistake ni o so se to so ba yen fun wa se let wa bi ni pa won eni o lori ti o ni dan kan mo wa lowo ko si omo niyan ohun ti o so pe ah laarin odun kan igba to ba de be ni o mo so fun yin wi pe ohun mo pe n to n ba le bo se rire to ba de en to n buyan pe awon kan corrupt to na be baba nla corruption lo no to je nigba to na ba tun wole so I say debate yen won le se ka kan fun bo ya won se fluent si laarin ara won ini kan le mirisi melo ni won so ninu awon nkan yen ti won pada mu lo fo mo niyan within 4 years nkan bayo mo sele e mo ra won nkan bayi e mo ra won anfani bayi se be la si ra won anfani yen within jai eto abo yo mo lori agba won ise e ri e se be ni awon tin belegbe wa gangan ta asumo ta ri won gangan se won se be fun wa so gbogbo on tan ba debate yen won ka debate pe lati le fun awon to da kini yen le lanfani ati gbon to maniyan fe so ni o da ka gbon to fe so sugbon ke so loselu Nigeria ni o promise yin te ba n gbo promise and fail fail gangan ni won je so n to n fara re pe awon loselu Nigeria ti wa a le gba won gbo dede pe asa n lo ni in le ju wa fi clear mo ro kan lana mo so fe nikan program kan lana mo ni ewo bo se ri ni sin ibo osun ti expose awon eyan wi pe as 10,000 kere as 20,000 ra kere ile sin ewo demand starting from 50 to 100 ewo bo se ewo owo tun won ba na danu ki
1: mami
0: owo de ẹni kan tẹka ase kan yọ kan yi aso wulo
1: awulo ikan yi wulo
0: tẹka kan pa 70,000 to tori ikene so ita n so niyan ibi ton push wa lo ni so ti je ko mo pe to ba ti dibo ko se be ifo ken ti o se daada gangan ibo lo ti raye ri owo yen ti o fe na ibo lo ti ri so ita n so fa won niyan pe a se pisa kan ni are wa re o wa a fe n te tun ma da pa ase yin mo ki lo tun kan ni Nigeria suluse la n fe
1: esun
2: Jado Georgia, Tabato Georgia, they are too much as what you Baba Fendo Lengbo 32 FM.

0: dúpẹ́ láyíká fàlàáfíà ló gbà ní iye mégígùn pẹ̀lú ìwòsàn àti ìtọ́jú tí mara take bedọjọ ogbó ló mú kí iléeṣẹ́ emiwon naturalist care kó ti jẹ bàbà ẹyẹ tí ó doríkodò bí àdánwò tí sí níbi ká fìmọ̀ ewé àti egbò ìṣèwòsàn kára ó dasaka iléeṣẹ́ emiwon naturalist care ló gbégbá orókè ẹ máa wá gbọ́ àǹfààní ńlá tún rèé fún gbogbo ènìyàn láti tún ṣàyẹ̀wò ara yín níbi ayẹyẹ àyájọ ojú àmàlà amala first 2.0 ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tí iléeṣẹ́ 32 FM 94.9 tó gbé kalẹ̀ lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún 2026 ìyẹn ni pé àǹfààní ìdá 50 lẹ́ ó máa tún jẹ́ ìgbádùn ẹ̀ ìyẹn 50% discount lórí gbogbo àwọn àyẹ̀wò àti ìtọ́jú ara tá a bá ṣe fún yín lọ́jọ́ náà ní pápá àti recreation club ìdojúkọ adámàṣègbà sábó nílùú ìbàdàn ọ̀fẹ́ lẹ́ ó gba káàdì tá ó sì tún ṣàyẹ̀wò fún yín lọ́fẹ̀ẹ́ tó ń ti ìdá 50 lórí owó ìtọ́jú tá a bá fún yín àkànṣe àyẹ̀wò ìlera ọ̀tọ̀ lèyí fún gbogbo ènìyàn emiwon naturalist care 0803-405-1533 emiwon naturalist care lóní kẹ gbáyé pẹ pẹlú ìlera tó péye.
1: Ma wo mi bi mo se fe yin.
2: Mo n gbọ ta ti tu efe.
3: 32 FM 94.9
4: ẹṣẹ́ o ìfẹ́ wa lẹ́ni tẹ̀sí ṣe wà ń bẹ̀ pẹ̀lú wa bàbá fẹ́ndọ̀ ń tẹ̀síwájú 32 FM 94.9 ìfẹ́ yín ẹ̀ lógo ọlọ́run ọba ìfẹ́ ọ̀hún kò ní kóró àgbà kinà sí wà ń bí ẹja wo ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò kó tó di pé a mọ̀ ṣojú òpó lẹ̀ díẹ̀díẹ̀ fún àwọn tí wọ́n ń gbọ́ wa nílé náà láti mọ̀ dá sí láàárọ̀ yìí ní ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn ti this day ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tinubu níbi àyájọ ọjọ́ ìbí anabi muhammad èyí tí ó wáyé wọ́n wá sọ̀rọ̀ wípé kí àwọn tí wọ́n jẹ́ olórí ẹlẹ́sìn kí wọ́n túbọ̀ mọ gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààbò bó ṣe jẹ́ pé lábẹ́ ìròyìn náà wọ́n wípé àwọn ò ní sinmi o lórí àti gbógun ti ọ̀rọ̀ ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà àti láti mọ dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ìlérí lójoojúmọ́ ẹ mọ gbàdúrà àárọ̀ wà bẹ́ẹ̀ lábẹ́ ìròyìn náà wọ́n tún sọ àwọn kankan àwọn ìgbésẹ̀ tí wọ́n tún gbé pé àwọn iléeṣẹ́ ọmọ ológun gbogbo bí nǹkan bá ti ń lọ kí wọ́n mọ jábọ̀ fún wọn nínú ẹ̀ka tiwọn náà àwọn ọmọ tí wọ́n jí gbé ní niger àwọn tí wọ́n jí gbé ní niger wọ́n ti ní iléeṣẹ́ ọmọ ológun wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ láti rí dájú pé wọ́n dá wọn padà wá sáàrin ìlú bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àgbà kí àwọn kan wà tí wọ́n sì ń bẹ̀ lákàtà àwọn ajínigbé ìlérí sáàdélẹ̀ ìlérí lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà.
5: Lágbára ọlọ́run a máa dílẹ̀ ìlérí nígbà tí a bá ti ṣe ń tó yẹ ká ṣe ojúṣe ìjọba kọ́ni ká pín nǹkan létò ààbò tá a bá sì wo ohun tí àwọn ọmọ agbófinró wa ń ṣe ẹ̀dálẹ̀ àwọn ọmọ ológun mówó fọ́nrán kan bí wọ́n ṣe ń jà lọlẹ̀ jẹ́ ń jáyè lára sójà náà ó dẹ̀ ń ṣe mílíọ̀nù pé ló gan-an tó ń gbà 49,000 for now ìsìn ìfẹ́ mi ẹ̀ wéwu báyìí. Nígbà táwọn àwọn kan lọ síwájú lọ gan pé káwọn kí ni ẹ padà kápá sẹ́yìn kápá sẹ́yìn nítorí pé iná yẹn ń jáde táwọn wò báyìí pé nǹkan ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tó lè wà bẹ̀rẹ̀ gbogbo ìlú tó bá ti ń fi òṣèlú tó fi ń ṣe ẹ̀mí àti dúkìá tó fi ń rọ́pò ara wọn wàhálà tí ó mọ fà náà rè torí pé tẹ́ pé ẹ wò gbà tí wàhálà fẹ́ dé lọ́dúgbò wa ń bi ló ti tán o ṣùgbọ́n gbogbo èèyàn jígìrì àtọmọdé o àti pásítọ̀ o àtàáfà o àti kò sí nǹkan kan o ẹbùn mọ̀ pé ojúṣe wa jọ ni bó tilẹ̀ pé àwọn kan ò ṣe o but àtàgbé 90% làwọn tó ṣe ṣùgbọ́n lọ́hùn ebi la rí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn níbi tí àwọn èèyàn ti ń fọ́ kọ́fẹ́ẹ̀tì tán fẹ́ yọ irin tán lọ ń àtàkì flyover tó kọ́fẹ́ yọ irin inú ẹ̀ ṣáwọn yẹn kí ni wọn ò lè ṣe they are too desperate ṣé báwa ṣe ń pariwo ń bí làwọn ń pariwo lọ́hùn àwọn tí wọ́n ń bàbá àgbàlagbà kan àbá yẹn ń lọ ẹ̀ léwu ó ń tọrọ owó ni ó sì ń ga olùkùkù nígbà tí wọ́n bá òbítíbitì ìbọn ni wọ́n bá àti nǹkan olóró tí ń kó lọ fún àwọn èèyàn bíi logistic ló jẹ́ fún wọn fáwọn ọmọ kìíní yìí so gbogbo eléyìí tá a bá ti mójútó ká mọ̀ bá a ṣe ṣe ẹnu bodè wa ẹ̀rí pé àwọn olùkọ́ kan nísìnyí ilẹ̀ haúsá wa iná ló sáà péjú ẹ dẹ̀sẹ̀ kan wọnú ìlú míì ni kí ló dé tá a lè wọgbọ́n tá a dá tí nǹkan yìí ò fi ṣe òbítíbitì trílíọ̀nù tá à ń wé sí lórí ọ̀rọ̀ ààbò yìí ọ̀gọ́lóko kan sọ nígbà kan ó ní tí wàhálà kan máa ṣẹlẹ̀ nílùú kan tí ò bá lọ àwọn tí ń bẹ lágbọ̀n mi àṣẹ ń bẹ níbẹ̀ ni àwọn kan cash out kò rí bẹ́ẹ̀ láàrin fake agency ẹ gbogbo àwọn nǹkan yìí náà ló ń fà nígbà tí àwọn èèyàn bá ti ṣe tó yẹ pé àjẹbánu ẹ̀mí ò bá ṣòfin tí mo fẹ́ jẹ lọ́sẹ̀ pàtàkì ìṣòro tá a mọ̀ bára wa nìyẹn so ẹ̀mí tí wọ́n ń ṣòfò lónìí wọ́n jáwọn yẹn gbé ẹ bá fẹ́ travel awon won di ni kan enikan kan o le so pe o pada awon ti ma won obere kan recently won ma won kan recently kan to pe governor Niger state soro bayi te ba ri bi awon leaders ni be yen bo se ta kan man to mo so o se to ntaku awon yen kan o tun ro awon kini fulani oloye won o tun ro won loye ah ni fulani nikan ni so daran o n ta so ko niyan o ṣugbọn kilo de ta le digiri awa ta jalagbara north atawon bomi ka dide pe eto oselu ko lo se pataki ka e ja declare emergency pe eto abo nigeria ka mu se to pe yin si le folori oke hun le ji gbe nbe se bi ni won ti attack de buti governor ta awon ri se kini se ta ri bi se lo yi to ba ya ni still ba se ti wa ni rorun mo awon mo tesi won o ti won rin ka kiri tan ba ran pe gba 10,000 lo bomb bi kan se won ni se awon mo ti won ji kidney won ni Eko awon ilu mi orisisi nisin omo kan so njo ton gba mu o lo mo ta awon ore won lo ba won awon to yo kidney yen to ma mu won lo ba on for 25,000 ilo ngba lori kidney yo kan ta ma yo lara awon eyan o gade lati 5,000 to 25,000 seru omo yun so le gbo nkan kan mo intend produce ni yen e produce awon beast ti o se cage awon lo di wahala si Nigeria lorun nisin so iyo lati wa kuro nbe olorun so wa
6: so I come up for a line and find come and share near life but to ria koko wa 0705 5,000 949 0809 7,000 949 ilo kere plus 2349 06 2000 949 number take pc tak pay ari we see ni emma fi arile in so was in ikoni ayelu chero wa Facebook YouTube at Instagram wa 32FM 949 fenye ekaro.
7: Hello, Ekaro.
6: Ekaro.
7: Yeah, aki gbogbo yin ni Kulumba ya.
6: Eshun.
7: Ana gbo factory loruko temi o.
6: Lati.
7: Eri gbo ton da wa laam lorilede ni wipe ah ni awon olori o ni apojusun. Ni ma won si kun ni pa ba se selu. Ton da wa laam ni Nigeria ni. Eyi na wo na. Ugo policy that I want to introduce si fuwa and lo fuwa copy and paste ni mo le se mama lo policy to size ni ilu kan e wa gbe wa si lo ti yin pe pe yen le ri lai le lori nisin won la won gba won your subsidy owo ta pa lori subsidy you are just wasting it won provide leadership to ye ofin la won olori pipe olori ma fi ma correct nkan ninu ilu e wo ru section to so pe gbogbo owo to ba wo lo si apo ijoba ni kan ma pin kan ma pin si ijoba meteta te de mo te yin se olosilu kekere te te ma ti wa nbe te pe e mo pe owo to ba ti de sowo olosilu ko le reflect ni jon laarin ilu e je ko ni ma ta gbogbo ara ilu e fun ororo won e wa pin fawon olosilu
6: Eshun tori
7: Olorun wo sa nuku wa o.
6: Eshun.
7: All right bro.
6: Eshun.
8: Hello. Ekaro. Hello.
6: Okay. Ojo pon se dada. Ekaro. Ekaro.
7: Hello.
6: Ekaro.
7: Ekaro pa wo mi ni pe yi lati pe kan.
9: Ebi otori ngo mineral resource don don san para on patan realize nbe yen o lo je si o lo je ki ya le ta bo bi yan yen so mo ri lo ni mo bi yen ti je o le mo na je so pe ta ti kan ma ba wa
6: ẹ ma binu akoko ti lọ ni
4: ẹ ja mo fe ise lo die die amalawa ku bi ojo bi melo kan ni nsin ta jo pade ara wa ẹ se o agbakin ẹ ja mo lo le die die
5: ko pa te ki Nigeria le da oju ni ti wa o
4: to loruko Olorun oba orilede Nigeria yo da o koni danu olu sola omo momo loruko mi agbenisoyin nu
6: emi ni kunle fani yi e ko kale

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

iṣẹ́ ti wá ní ó tẹ̀dẹ̀ tí mọ́ wa láà o bá gbé ọ̀rọ̀ tó bá tóbi kàǹbà wá àwa mọ̀ yọ àáké sí asá kan lẹ́jọ́ ajé monday asá asá tán ọ̀rọ̀ tó poni nílà ká èpọ̀ gbà àláwọn kan nígbàgbọ́ wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wa kíkọ láti kó àti kọ́ bí ó ti mọ́ rí nìyẹn àwọn kan ní àdúà ṣàgbà kádàrà ẹbí àbá lè gbàdúà dáadáa ọlọ́mọ yí kádàrà tí ọ̀dá padà wọ́n léyìí tí ò wu nínú ọ̀rọ̀ lẹ́yìn bá ti lè pray dáadáa wọ́n láyè padà ó ìbá àwọn kan

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tún láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró nájàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ. Kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rà wọ́n àbí.
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀

0: se mo pe a ti bere pe se ni olohun wa njo oni ani o se ni olohun
1: nigeria o ni da o
2: oda people dem o get no me we all come to
0: o kilo fa ta tun fi ri teyan ba je bi ko je gba pe ah mo se mistake nbi kini o sincerely e ma binu ejo ejo e dari jimi mo se mistake no ara ai ri 090-62-ODOMETA-949 Hello, Eku Ojuma Eka Aro. O ti bere na nu.
3: Eka Aro.
0: Eku Ojuma Mami.
3: Wọ́n ní kọ́ bàbá lélẹ̀ láti ìkan ni ọ̀pẹ́ Yẹmí ní sọ̀rọ̀.
0: Ẹ ṣeun bàbá ọ̀pẹ́ Yẹmí láti ìkan.
3: Ọ̀sọ́bà dáadáa ni wọ́n fi ní ìfòkí gbogbo ọmọ Nàìjíríà tó fi gbogbo àwọn tí wọ́n ti aláṣẹ wa náà. Ṣé ẹni kókó tí ń fà kọ́rọ̀ má gò torí ẹlòmíì àìlẹ́rì ọkàn.
0: Àìlẹ́rì ọkàn.
3: Bẹ́ẹ̀ni bá ti wà tí ò bá ti lẹ́rì ọkàn, àwọn ayé kan ń tẹ̀lé káàkiri tí ò rí nà rí wọn.
0: Ẹ ṣeun. Ọlá ìlẹ́rìí ọkàn. So, ṣé kìí sọ sí wa nú ọkàn kúlẹ́kúlẹ́ pa àjẹbí ni?
4: No, togetherness we shall make.
0: Ṣé kìí sọ sí wa nú ọkàn kúlẹ́kúlẹ́ pa? Mo dẹ̀ ṣe mistake yìí o. Hello.
5: Hello, sir.
0: Ẹ káàárọ̀ sá.
5: Ẹ tó kojú wọn lónìí o.
0: Ẹ ṣeun bá mi.
5: Mr. Olúni láti Jos.
0: Ẹ ṣeun láti Jos.
5: Ẹ ṣeun sẹ́yìn. Ẹ̀kọ́ kan ni mo máa ń tẹ̀sí.
0: Yes, sir.
5: Ẹ rí ètò tẹ́ ń se yẹn, n tẹ́mi ń rò tó fà á tí àìfífẹ́ pẹ̀bí. Mo ti ronú sí, mo ti wo lọ wò bọ̀. Ẹ wò ó kó wọ́pọ̀, ó wà ó ṣùgbọ́n kó wọ́pọ̀. Àmọ́ kí nìkan, àìnírẹ̀lẹ̀ ni.
0: Àìnírẹ̀lẹ̀.
5: Àìnírẹ̀lẹ̀ ọkàn ni. Ẹni ó bá nírẹ̀lẹ̀ yóò gba ìbílẹ̀bi. Ẹni ó bá nírẹ̀lẹ̀ ọkàn yóò gba ìbílẹ̀bi. Ẹ rí gbogbo nǹkan mi àmúmọ́ ni. Àkàkùn ni sẹ́rí ẹ̀dá tọ́lọ́run bá dá tó bá nírẹ̀lẹ̀ fúnra rẹ̀. Tẹ bá sọ yóò dákẹ́ yóò bó ti yín náà. Sẹ́rí nígbà tí ọba sọ fún mi pé mo gbà kí mo jẹ̀bi. Pẹ̀lú rẹ̀lẹ̀ ni ó tún fi sọ. Mo gbà kí mo jẹ̀bi àmọ́ ẹ mọ́ bínú.
0: Àìnírẹ̀lẹ̀.
5: Ìdí pé yóò ta mọ́. Àìnírẹ̀lẹ̀ ọkàn ni o. Ẹni ó bá ní ọ̀lọ́. Kódà ẹ bá ní ọ̀lọ́ kò ní wo pé ọmọ kékeré tàbí àgbàlélẹ̀. Yóò fi máa sọ pé sọ́rí. Irú èmi báyìí mo máa ń sọ kínní kan kò cut mi lẹ́nu ìtì láti sọ fún anybody pé sorry. Sorry yẹn èyí tu gagarun kan lára èèyàn. Wọ́n bínú. Ẹni ọba ẹgbẹ́ sọ pé ọmọ bínú dẹ́ẹ̀bẹ̀rẹ̀ lè sọ fún pé ọmọ bínú tàbí dẹ́ẹ̀ fi sùúrù tẹ́ ṣàlàyé fún. Tó bá wá ń fárígá tí ń ṣe gbásà bó ẹ rí ẹ̀yìn tẹ́ ẹ ti sọ pé kọ́ mọ́ bínú tàbí tẹ́yìn tẹ́ nírẹ̀lẹ̀ ọkàn tẹ́ ẹ fi sọ̀rọ̀ fún yẹn. Ààrẹ ń tó gbìjà yín ní kàìnkàìn ẹbí ìjàpá yóò wà tún dẹ̀bi àná ẹ̀ kàìnkàìn. Torí náà ọlọ́run ò fún wa ní ẹ̀mí rẹ̀ lẹ̀. Nínú ilé gan bẹ́yàn bá lẹ́mí rẹ̀ lẹ̀ kò lè kọ̀ǹtrò nílé. Nínú ilé rẹ̀ gbogbo ìjọba inú ilé ló ti bẹ̀rẹ̀. Ìrẹ̀lẹ̀ ọkàn ìrẹ̀lẹ̀ ọkàn lágbára o. A kàn máa fẹnu wí ni ẹni ọba ni ò wọ́pọ̀.
0: A kàn fẹnu wí
5: ni A kàn máa fẹnu wí ni ẹni ó ní ọ̀pọ̀. Ẹni ọba ni fúnra ẹ sì máa wò ẹ ń bá wo sàkun èèyàn. Ọkùnrin ni rẹ̀ kì í tiẹ̀ bínú kì í tiẹ̀ já. Kì í ṣe pé ò lè já. Ìrẹ̀lẹ̀ ọkàn ló ní. Bàbá mi a ní mọ́rọ̀rọ̀ mọ́rọ̀rọ̀ òkú rọ̀rọ̀ ikú yan jọ mọ́rọ̀rọ̀. Ọ̀nà ọgbà fún wa.
0: Àmì ẹ̀ ṣeun láti Jos. Àìnírẹ̀lẹ̀ ọkàn ó di méjì ẹ̀rí ọkàn àkọ́kọ́ ni sọ pé Yẹmí àìnírẹ̀lẹ̀ ọkàn ẹ̀kejì ó ṣe jọ́kàn ó ṣe jọ́kàn.
6: Wọ́n kéré sí nọ́mbà wa.
0: Adéde bídáàdì bídé bídáàdì rèrè. Ẹ ló yẹ kú ojúmọ́
7: o. Ó ta sílẹ̀
0: ẹkú ètò. Yes sir.
7: Kò ní bàjẹ́ fún yín ẹkú ọpọlọ.
0: Ẹ ṣeun.
7: Kò ní sunyín kò ní rẹ yìí. Afa Suleiman sọ̀rọ̀ láti fún Ìbàdàn.
0: Ẹ ṣeun.
7: Ṣe rí nínú tí fìyà jẹ wá lónìí òun là àìlóòótọ́ mọ́.
0: Àìlóòótọ́ mọ́.
7: Àìsóòótọ́ yẹn ká lóòótọ́ yẹn òun gangan ó ń fìyà jọ pọ̀lọpọ̀ ẹlòmíì ò yẹ kó ti yẹ. nti oju oye ni pe ko looto o ye ko ti ye lomi ai si wa re len gangan ni problem to ni nti te ba lo wo ni to nda opolopo le mi ru ni ye o te ba e bi re ejo e ni koko nkankan bo igba ti yawo ba so ko kaka ko so pe e mo binu yo ni kini ngba re oye wo ni se ni ba o gba yan la o sele si mi lele ile njo kan ti mi to yen o gba mi la teyin bo ga ni be leyin mi ko ti mo pe ko le se kan fun keke yen bo mo e se ti ko kan juwo sita pe ko se sori nikan eni yen lo tu ko kan lament pe o se le mo se o n gba mi like o ti mo pe ni to hun gba yen guide to hun gba yen o mo ko ma fe ti bombo ohun o lo tu wa lament mo ni lati so ka lo lopa lopa da so pe ni mo binu jo ye pe mo ti je ko realize pe to si o da mo ni to ba pe mi ni mo ba gbe o se nkan ko se nkan o the first thing ni pe ma binu ko da ta lo pada se tu e gan bi fi ayo se buru to fi ayo ti da mi lori njo kan o ba ni iwe kan kan mo ni iwe oga o amo ti expire o ni oya lo ko wa tin ba ti ri to ba ni to to o mo lo o ni o to to so je kin fi ele o so awon nkan yen ai lo to yen o fi yagbe wa gan o ko lo wa pelu wa ko ja le mo so to ni o ni lo ba lu ajo debi to ba je di e ku eto ko yin reyin
0: e seun e seun
8: seri ki o ni jidani
0: abasu laimon poli ibadan

0: ẹ̀yin ṣe ń darapọ̀ ọmọ wa ǹtà ń tú yẹ̀wò láàárọ̀ yìí tún lágbára díẹ̀ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o
1: ẹ káàárọ̀ sá o
0: yes sir
1: ẹni ọlọ́run mọ̀ ní láti ìpẹ́túmọ́dù
0: ìpẹ́túmọ́dù ní ìpínlẹ̀ ọ̀ṣun
1: apẹ́túmọ́dù
0: títí tá a pè tó di ìpẹ́túmọ́dù
1: ìpẹ́túmọ́dù bẹ́ẹ̀ ni ọlọ́run a máa fún yín ṣe
0: àmì
1: làákàyè yín ò níjọba
0: àmì ọlọ́run
1: ọwọ́ tó lòdì sọ́wọ́ ọlọ́run kò ní darapọ̀ mọ́ iṣẹ́ yín o
0: àmì ọlọ́run sá
1: ọlọ́run a sì máa gbé yín sọ̀rọ̀
0: àmì sá
1: tó rí ètò tẹ gbé kalẹ̀ yìí pàápàá jùlọ ọ̀rọ̀ tẹ sọ láàárọ̀ ètò ẹni ká bẹnu àtẹ́lù tó bá ṣe wípé gbogbo ayé gbogbo ènìyàn tó ń bẹ nínú ayé ló bá ń gbọ́rọ̀ ìlú àárọ̀ ìbá da lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n èèyàn péréte ló ń gbọ́ ẹni tó sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ wọ́n ní good point kódà an excellent point ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì àwọn náà ní an excellent point ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta òun náà ní an excellent point tẹ́rẹ́ ẹni tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹrin mi ò mọ̀ bóyá máa ní point rárá bíbélì sọ̀rọ̀ kan nínú ìwé Matthew 16 wípé kò ń ṣe ohun gbogbo tó ti ẹnu lọ sí inú ní sọ ní da láìmọ́ bí kò ṣe ohun gbogbo tó ń ti inú jáde ló ń sọ ní di aláìmọ́ ṣé rí gbogbo èròǹgbà àwa ènìyàn láti ìgbà tí nàìjíríà ti gba democracy tí ń ṣe ìjẹgbàba lórí ènìyàn kódà omi agbára lọ́pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ làánú wọn ń ṣe níjù pẹ̀lú àwọn tó máa ń gbéṣẹ́ fún wọn nínú ìrírí tá a máa ń rí káàkiri wàá ti bá yàn discuss ọ̀rọ̀ iṣẹ́ láti bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin oṣù kan ẹ ní sọ̀ kankan yàbẹ̀ mọ́ ẹ̀kọ́ de gégé eré lájọ sọ̀rọ̀ owó iṣẹ́ sí 50,000 naira ó yá wa gbowó tí ẹ̀dẹ̀ ti wò pé owó yẹn ò lè mú mọ́ àwa di ìjà láyé mi ò lè fowó kun àtijọ́ sọ tẹ́lẹ̀ tí wàá yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣàánú ẹni tẹ́ fẹ́ gbéṣẹ́ fún pé iṣẹ́ mi lè jẹ gbèsè bọ̀ láti nídà yìí ṣùgbọ́n nínú èrò ọkàn yẹn ń dúró nídìí orí pé màá rán ẹni yìí lẹ́wọ̀n ẹ jọ tó bá ṣiṣẹ́ yẹn tí ò bá ṣiṣẹ́ yẹn ṣẹ́ lómi ò ní ṣe ni bẹ́ẹ̀ ni ìjẹgàba
0: lágbájá
1: màá fi mú ẹ̀ fọ́n bẹ́ẹ̀ ni lágbájá màá fi mú ẹ̀ fọ́n fèrè kámẹ́dò màá fi mú ẹ̀ dánrin irú èròkerò tó máa ń kó sí àwa èèyàn nínú òun ló ń fà á táwọn onílàkadì fi pọ̀ lórílẹ̀‐èdè lónìí kí la bá débi wípé ká máa gbé wọn ká máa fi bọ́ lera wa káàkiri kí la bá débi wípé o fẹ́ dìbò mi ò dìbò àwa ń lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ síra wa àwọn aṣáájú ìṣe báyìí nà nígbà yí àwọn bàbá owó náà bàbá iná bí àzíkò nǹkan kan kò rí báyìí nà ó ṣe wá jẹ́ nígbà tiwa ìjẹgàba màá fi ojú lágbájá dánrin ìwà èrò wípé mi ò ní jẹ́ kí lágbájá ó dé ibi tó yẹ ó dé òun ló kún ọ̀pọ̀ àwọn èèyàn lónìí ẹ kú ètò ọlọ́run á ràn yín lọ́wọ́
0: ẹ ṣeun báàmì láti lóòpẹ́ tu ẹ ṣeun o báàmì ẹni ọlọ́run mọ̀ láti ìpẹ́ tu wọ́n ní ìjẹgàba
2: dọ́là o ṣé rí kí o ní
0: à ń bá a bọ̀ láàárọ̀ yìí

0: ekaabo pada oju opo ti wa wa nsisi kale bayi o agbodo gbo latodo yin elo eku ojume ka aro o hello eka aro ma
1: hello eka aro
0: yes ma
1: eku eto
0: e so mami mi
1: e mama se loruko jesu
0: ami jesu christi
1: ya elizabeth ni latojo
0: e seun
1: seri ko si eni to mo fe ngba po un jebi
0: why
1: teyin o ba mura daada gan eni to jare yo tun jebi tori otito ti o si na ni ki lo de teyin o le gba wi pe o n jebi ko de toro akori ji lowo
0: e
1: to ba je to se ṣugbọn ko teni ti mo fe ngba sasaleri se to je pe yo jebi se o do ngba po un jebi ko de ye ko ri be then you know those ones that are in your quarter yawo ko se se ka ma se ra wa se teyan to ba je yawo lo jebi ko bi oko e pe ma binu emi na mo pe mo saseju to ba je okunrin to ba je oko na ni ma binu my dear mo le mi na mo pe mo ti koja yi ṣugbọn ko si ori kokon ohun la ma nse ori kunkun ti o de da ko gbe wa de bi kankan ṣugbọn gbogbo e patapata aiso oto ni so otito ti so ni nibi gbogbo iro lo ti leke e ma be to bo
0: otito so nu gbogbo iro leke
1: otito nu
0: e se ma
2: ai ka bo me bi ka
0: 0705 meji odo meta 949 08097 odo meta 949 mami elizabeth lati ojo wani o ti to e lo fa ti kaluku e fife e gba pon jebi e ku ojumo e ka aro e ku ojumo
3: e ka aro ga ta mi
0: e ku ojumo ma
3: e pe se your yes, point is better
0: am yo lo ma am mi ma yes ma
3: eri nkan de mu la nkan du mi ti ja ju na ye mi
0: inte fi e ti janu
3: mo ni fi jabaje mo ma so ga mo ma so mo ya boya mo so nje ta mo ta ro kan tin ara nkan seri en to jebi am a claim right en to jari am a claim right en to jebi o ni gba kun jebi so bo ko ni yan so fun gan pe akini o mo jebi yo do do lori pe o jebi na ni so ni ni se ja so a wa di mo so ta bi en to jari yo do lori pe awon jari inu a ma bi en tó ló ń jẹ̀bi yẹn náà inú òkun ọ̀hún yóò tún lórí pé òun jà tóun tó jẹ́ kí n yéé sìgbà láyé mi sì jẹ́ kí n fẹ́ jà bí ẹ̀ bá sẹ̀yìn bá sàmà ohun tàbí kí n kàn gbójú kúrò ńbẹ tó èmi ò kí fẹ́ jà bí pé gbogbo àjọ máa pè mí láìsí o ìjà ò dá fọlọ́ ń sàánù fún wa tó bá jẹ̀bi tó sọ̀rọ̀ tìmọ̀ lóṣèlú sàn sọ fún pé àti nìyí pé ó kù bí ẹ káàtó ẹ jẹ́ mo ẹni yẹn nkan yóò sọ nù wọn ni àgbẹyẹ nkan mo wá nkan mi rí wọn ni àbẹyìn lẹmu nkan yìí wọn wá ní pé ó kì í sáwọn o tó ń bọ̀ wá àti ó kì í yẹn dùn wọn padà bá mi ní wọn ni pé a ti mú sọlé nkan yẹn dùn àwọn mo ní à ó rí bẹ́ẹ̀ o ó sọ̀rọ̀ kó tó di pé màá nkan tí mò ń wá màá ṣe pèpè nkan báyìí tí màá lọ sí ìkọ̀bọ̀ yẹn lẹmu tàbí ọmọ yín ló bá mu ẹ mọ̀ pé ó kúrò yẹ káàtó tó bá ní ẹsẹ̀ wá pé
0: ẹn tó mú un
3: ẹn lọfẹ ntọ́ alẹ́ kẹyìn bá mú ní sọ́dọ̀ mọ́ fọmọ́ sẹ́kìlá ní kẹta ṣáà kó kúrò yẹ káàtó kúrò yẹ kó yẹ ní kàáyé káàtó parí ẹsẹ bẹẹ ni tó ìjà ọjà ọlọ́wọ́ sànù wa
0: ẹkú
3: jẹ ẹkú ní rẹ̀
0: ẹni
3: sẹnu gbogbo ọwọ́ àníwá ń kí o.
0: ami ẹ ṣeun ọlágbá wọn ni nǹkan fi etí kan mọ jànú láyé. Siren to jebi di wahala karen to jebi bayi pe ah kini to sele yo e ba wo ajopo nu ile ajopo lodo ga wa ta lo dominu nu ile a mo jebi kini a mo jiya kini o ta n dominu gbogbo alajo ngbele o ati ren to jebi ma n di gobe why elu e ku ojumo
4: o mo yi gbogbo bi to ba lo awon ajinigbe o le mabe
0: ami ami sa
4: ore ore mi ni o
0: e se
4: le ni padi mi o le mo owo owo mo yi
0: be ni gbogbo e ko si ti o lo
4: olori is fine dem le le do for mi
0: e seun sa
4: iwo won na mo ko ni sa won olu tere a ma nwo ka kiri
0: hmm
4: je ki ma sa jo apo fi gbogbo aje ni pa o ni mo bi to ba lo
0: ami
4: Eti emu wa ri mo tin gbo ti pe ama yin lanfani ati jati pelu awujo bi ki mo wa.
0: Hmm.
4: Seri ki kan ba yi ba ri ba.
0: Iba. Oju opo yen re ni. Oyi wa nshishi 09089939. Okay, 09090 62 odometa 949 adakun 09062 odometa 949 09062 odometa 949 07055 odometa 949 08097 odometa 949

0: ọ̀kadà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ ẹfọ 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9.
3: Ẹ kú ọjà o.
4: Ẹ káàbọ̀.
3: Ìyá bíi ti ń síbò nìkan.
4: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wà ní látàárọ̀.
5: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà. Ká lè kó papọ̀ sójú kan, ká kó fáwọn tí ń bá wa dáa.
4: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín to. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìnyín tí ì ta nǹkankan látàárọ̀. Bí ni mo tiẹ̀ ta bí ìrẹ́ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
5: Kí ni tó dé òpolo ọjà rẹ ni?
4: Mo polówó èrè yóò wọlé náà ni ì tí ẹ̀rẹ́ ni bí mi.
5: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bí ti sin.
4: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtúbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
5: Ìyá bí ti sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn?
4: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9.
6: Ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ láti gbọ́ ìròyìn tó ń lọ lágbàáyé.

0: mo ki yin e ka san esiku ise lataaro iroyin agbaye lekunrere le ngbo lati le ise radio 32 fm 94.9 feyin e ta fidikale si laughter house premier hill mokola nilu ibadan olusola momo loniroyin yin saaju awon koko to foju lede ninu iroyin na ile ise are lo tin pe fun igbese e komon kobo lori popona obini agbo si asaba ile sọlọpa nipinle oyo eni won ti fi kele ofin gbe awon kan ti won mo ji oko ti won si nta sawon enu bode miran ni ile okiri o kere tan awon omo tutun merinla eni won jade laye nibi isele na omo rara kan to waye ni ile iwosan kan ni ile Pakistan labala ere daraya mamush lo ti darapo omo iko agbabolo ti Tottenham Hotspur pẹlu owo ajele ni bi o ti kuro ninu iko agbabolu ti Man City labala muludun awon eyan tin fi oro ibani kedun lede lotun losi lori bi Dolly Parton to je gbajugbaja onkorin ti jade laye lomo odun 80 leyin to ti ba isan jejere fira iroyin naa re lekunrere arorilede Nigeria re Bola Tinubu na lo ti ki awon ti won jo mo ile Hausa ti o ti ki won bi won tin se ayajo ojo ile Hausa kaakiri agbaye loni bi o ti juwe bi o ti je wi pe awon ti won jo mo ile Hausa na ni won je opo to di ile Nigeria mu pelu oro isokan ati itesiwaju orilede Nigeria re Tinubu nigba to n fi oro lede nibi ti eto na ti waye ni afitin daura na lo wi pe ede Hausa lo ti je yi ti awon eyan ti fin se eto idokowo kaakiri agbaye ojo na lo mo waye ni ojo 26 osu kejo ododun ti won si mo se ajoyo re ni ile Africa Europe Asia to fi ma awon ile arin gbugun kaakiri agbaye niba yena ile share lo ti beres ni juwe oro popona morose ti bini agbo si asaba gege bi yi to daduro ninu awon popona mi to je popona morose ti ijoba apapo ni bi o ti je pe won si tin ke si awon agbasese lori oro popona na eni tin se olubadamoran pataki si are lori oro to ni se pelu oro iroyin Sunday dare ninu oro to fi lede loni na lo wi pe ase ti jade lati odo are orilede yi are Bola Tinubu lori awon atuse to ye si popona na ati wipe ki awon orilede Nigeria o mo fi oro popona wo awon oju popona morose mi to je ti ijoba orilede Nigeria ni bi o ti je pe opo awon popona morose to je ti ijoba apapo e na lo je pe won ti bere ise lori re ti won si ti pari re opo awon orilede Nigeria ni won ti bere sin ke gba jare lori oro popona won ni bi o ti je pe ti degere mi ti to si je pe opo awon ti won gbiyanju lati gba popona na in lo tin se akoba fun irin won ati idokowo won ninu iroyin miran ile ise ile ti Germany ni ile Nigeria lo tin naka ikilo se awon omo orilede Nigeria lati mo sora fun awon oro ti won ba n gbo lenu awon ti won je abanirinrin ajo ni bi o ti naka ikilo won loni to sin ro awon orilede Nigeria wipe ohunkohun ti won ba fe gbo gege bi iroyin ina ni ki won mo kan si ojulowo to je ti ila to je ti ile ise ile Germany na lorilede Nigeria bi won ti wipe awon ko ni kankan se pelu awon kan ti won mo pera won ni abanirinrin ajo ti won si ro awon omo Nigeria lati mo fi oro ti won ba gbo latenu awon abanirinrin ajo na sita ki won le mo gba idahun toto loju opo to je ti ojulowo ti ile ise ti le Germany na timbe lorilede Nigeria wayo awon olopa ni ile ise ti olopa nipinle Oyo ti fidi re mule wi pe won ti fi kele ofin gbe awon kan ti won mo nje oko lorilede Nigeria ti won si nta lawon enu bode ti ile mi gege bi alukoro fun ile ise olopa nipinle yi DSP Ayanlade Olayinka bo ti fidi re mule wipe enikan to je afurasi ti nbe ni ahamo won ti won si ntana wadi re ina lo salaye bi won ti huwa labi ohun gege bo ti fidi re mule wipe ti won ba ti je awon oko na eni won mo ko won lo si awon enu bode ni bi won ti gba iwe to je ti ECOWAS ko to di wipe won wo ta si awon ile miran. Ile-ise ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ti wá jẹ́ kó di mímọ̀ wípé wọn yóò tẹ̀síwájú nínú ìtanná wádìí láti tún mú àwọn mìíràn tí wọ́n jìjọ ń ṣiṣẹ́ náà. Kámẹ́nu kúrò nínú ìròyìn náà lọ sínú ìròyìn míì. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí bí ó ti jẹ́ pé ìwà ọmọlúàbí náà ló ti fẹ́ máa di mí egún lásìkò yìí láwùjọ. Pàápàá jùlọ láàrin àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi mọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ ti girama. Nígbà tí ó ń rìn káàkiri nílùú Ìbàdàn tí ń ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn akọ̀ròyìn ilé-iṣẹ́ rédíò 32FM nígbà tí wọ́n ń gbìyànjú láti bá àwọn olùgbé àti àwọn òbí kan náà sọ̀rọ̀, ẹni ìpè ti jáde sí àwọn òbí àti alágbàtọ́ láti máa dáàbò bo àwọn ọmọ wọn níbi ó ti jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ náà ni wọ́n wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn oògùn olóró àti wípé àwọn mìíràn nínú àwọn ọmọ tí wọ́n ń lo oògùn olóró náà ló jẹ́ wípé láti ilé náà ni wọ́n ti kọ́ bí ó ti jẹ́ pé àwọn bàbá àti ìyá wọn kan náà ni wọ́n ń ṣàmúlò àwọn oògùn olóró náà àti wípé àwọn ọmọ mìíràn ló jẹ́ wípé wọ́n kọ́ wọn láti ilé àmọ́ tó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ tí wọ́n ń kọ́ níta náà ní ṣàkóbá fún wọn. Ọ̀rọ̀ ti jáde báyìí sí àwọn ilé ẹ̀kọ́ tó fi mọ́ àwọn ẹ̀ka ẹ̀sìn gbogbo láti túbọ̀ mọ gbé ìgbésẹ̀ lórí à ń gbógun ti à ń lo oògùn olóró láàrin àwọn ọ̀dọ́ àti àwọn ọmọ wẹ́wẹ́.
1: Àìmọye wọn tó lóbi ọ̀kan wá láti ibi Èkó ọdún mẹ́ta ló ti sá kúrò lẹ́kọ́ tó wá mu níbi kò sọ níbàwí àní àwọn tó ń fún wọn lóúnjẹ gan tó ń ràn wọn lọ́wọ́ ẹni tó bá jẹ tó bá mu oògùn olóró tí ò bá róúnjẹ jẹ kò ní mú mọ́ngbà tó bá dákú. Àwọn eléyìí aago tó ti wá dúró dóúnjẹ ń sìn wọ́n ti wá dúró dóúnjẹ láago má jẹun láago méjìlá wọ́n ti wá dúró látago mẹ́sàn án. Ọ̀pọ̀lọpọ̀ wọn lá ní kó lọ iléèwé tá a máa ṣọ iléèwé tá a pààrọ̀ ẹ̀ so tá a wá jókòó síbí ẹni tó jù wọn lọ ló ń bá wọn wí níbi nísìnyí tó ń sọ pé àwọn ń sọ lókùúta. Nígbà tí ọmọ ò bá ti dá láti ilẹ̀ wá gbẹgbẹ ìrànlọ́wọ́ ìjọba lè ṣe jù pé kókó wọn bọ́ ṣe wà ẹ̀ kó lọ kó wọn síbi tá a ti máa kọ́ṣẹ́ àbí kí wọ́n lọ kó lọ kó wọn dà síbi tí.
2: Ó tún àlọ́wọ́ òbí náà òbí tó bá jí láàárọ̀ tí ò bá náà ní ọmọ tọmọ gba tiẹ̀ tí ìyá gba tiẹ̀ tí bàbá gba tiẹ̀ ibi tó bá wọn bá dúró máa gbà lọ.
3: Omi jẹ́ jùlọ wà ó wà lọ́wọ́ ọmọ òbí ó sì wà lọ́rọ̀ ọmọ ọmọ náà torí ẹni mẹ́wàá tó pé tó o bá lọ́mọ ìdílé òbí tú kò ní wa ọmọ mẹ́wàá tó o bá ti jáde kò lọ sí bóun lóbi sí re ẹni mẹ́wàá látọwọ́ rẹ tó gbọ́dọ̀ rí bá ti mutí òun náà tèrè yóò máa mutí tó o bá mú wọn tó o bá ń dáṣe rí àbú wọn wá dínkù.
0: Wáyé o, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn ìtí ìmẹ́nu kúrò lórí àwọn ìpalára eléyìí tí yíyọ owó ìrànwọ́ orí epo pẹtiró èyí tí ó ń ṣe láàrin ìlú gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ bí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ nínú àwọn òfin eléyìí tó ti jáde látẹ̀yìnwá àmọ́ tí èyí ti ń ṣe àkóbá fún ọ̀rọ̀ ìdókòwò àti ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú akọ̀ròyìn ilé-iṣẹ́ rédíò 32FM Yekin Ikmot nígbà tó ń bá ẹnìkan tó jẹ́ olùdókòwò sọ̀rọ̀ arákùnrin Karim náà ló wí pé àwọn ò tí ì rí àlámọ̀rí bí wọ́n ti ṣàfàyọ owó ìrànwọ́ orí epo náà àti wípé kò tí ì sí ohun kan pàtó tí wọ́n lè tẹ́wọ́ sí wípé ó jẹ́ ohun ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ owó epo tí wọ́n yọ owó ìrànwọ́ rẹ̀ náà.
4: Lọ́tọ́ náà a rí àpẹẹrẹ púpọ̀ àpẹẹrẹ dẹ̀ wà náà but ibìkan ni owó yẹn ń bọ́ sí. Ìjọba ní ká wo a rí pé ìgbà tó bá fún state ní 10 million ní ìgbà tí wọ́n ti yọ tó yẹ tí wọ́n fún state ní 50 million ṣe pé times 5 nìyẹn. Meanwhile ṣáwọn state gan fún ara ẹ̀ tí wọ́n pín fún ara àdúgbò ìṣúná wà nìyẹn. Number 2 dẹ̀ rí àwọn kàbá pọ̀ ní Nigerians tó yẹ kó yẹ gan nìyẹn. Àwọn kàbá pọ̀ pẹ̀lú pé olórí fẹ́ ṣe àtúntò ló ń fẹ́ dápara ẹ̀ gan-an mẹ́rin fún yín tó bá wọ ibẹ̀ gan kò lè possible. Àwọn kàbá tó wà níbẹ̀ pẹ̀lú wọn ń jẹ́ bẹ́ẹ̀ kó ṣe because kẹ́mọ̀ ó lè pé olè gbà ni wọn yọ owó epo pọ̀ hàn lára wọn yọ epo pọ̀ hàn lára dẹ́mẹ̀ àwọn kọ́kọ́ ń gbà wọ́n ń pinná owó yẹn wọ àpò gọ́ọ̀mẹ̀ntì pé wọ́n yọ ó hàn pé wọ́n yọ.
0: Be no, oni mo ni pa oro awujo Olufemi Olukunle ninu oro tire na in lohun na ti gba wipe awon omo orilede Nigeria eni won ti ibere sin janfani ofin to je ti yiyo wo iranwo ori epo na
5: ti obi ni won so wipe awon o yo owo iranwo kuro lori epo boko ojina eleiko bi o ba si nidi Yoruba lo mo sukun le yawere se ri awon to wa ni ijekuje ti won ni won je to je ki won yo kuro awon kan ni won ma npa iro gbowo lowo ijoba ti won fi ti ijoba fi so owo ranwo fun won o nkan ti atiku obi ati tinubu nigba yen ti won ri niyan ton so pe awon ijekuje yi ti ijoba so owo to nba na owo ti awon kan n je nkan rigidi ton se nu pamu ti ijoba si mi tupe tupe labi owo ti won so yin awon fagile awon meteta so be ohun ti atiku ri ni wipe ko san lara aya aje lo se fi gbogbo omo ebo benrin ayo owo ona wori epo iya eleta eloro o wa je awon omo orile de bi wipe omo epo ke bi epo omo eye o ke bi eye awon akere modo ohun ewu rawe
0: oro yi ina lo n jade tele bi eni ti o ti fi gba kan ri je igba keje aro orilede Nigeria Atiku Abubakar bi o ti n soro lori wipe ti ohun ba le di are ohun yo da owo iranwo ori epo na pada Iroyin agbaye lekunrere nlesin teti gbo lati ile ise radio 32 FM 94.9 feyin e o si mo gbo iroyin ni ile okere abala ere idaraya to fi ma abala mulu dun e mo yikun be o Ashamadu pe e shuwa nbe ti e teti gbo wa ka lo si ile okere bayi ninu iroyin to bani lokan je awon omo tutun merinla ni won ti jade laye leyin ti isele na omo rara kan to bele ni ile iwosan kan eyi to je ti awon alaboyun ni ile ti Pakistan ni olu ilu ile na Islamabad ninu oro ti won fi lede na ni won ti salaye wipe latara ero amule tutu kan ni na ohun tu suyo eyi to si gba ninu yara eyi to je wipe won ko awon omo tutun si ninu awon omo tutun 15 tin be ni world na lasiko ti isele na se omo kan pere na ni won ri dola ninu awon omo na eni ti wan se olotu agba fun ile ti Pakistan won Sheikh Bas Sharif in lo ti pase wipe ki won tete tana wade ohun gan pato to sokunfa isele won ki won si jabo laarin wakati 24 Labala ere daraya bayi ko agbabolu ti Tottenham Hotspur na ni won ti gba lati bowolu eni tin se agbawo waju fun ikan ti Manchester City Oman Mamosh lati darapo mo iko agbabolu ohun pelu owo to je bi 100 million euro ninu atajade kan to foju lede loni ina ni won ti je ko di mimo pe agbabolu to je omo odun meta Deni ogbo won to si je omo agbabolu ti ile Egypt na ina ni yo darapo mo iko agbabolu ohun nigba to kopa pelu iko agbabolu ti Manchester City pelu owo to je million to deni ogota pelu eye kan ti euro lodun kini ni osu kini odun 2025 to darapo mo iko agbabolu ti Manchester City ohun ti o si gbianjo lati ju ami ayo Merin dini ogun sinu awon lasiko to wa pelu won lati abala muludun ni bi ta ti ma figigun iroyin agbaye wa fun ti asiko yi lati le ise radio 32 fm 94.9 feyin e gbajugbaja onkorin omo ile America Dolly Parton lo ti jade laye lomo 80 odun ni bi opo ti bere sini fi oro ba ni kedun lede be na ni eni tin se are ile America Donald Trump ti pase pe pe gbogbo asia tin be ni ile na eni ki won ja wale die fun odidi ose kan lati bola fun Dolly Parton na gbajugbaja onkorin kan na Katy Perry ninu oro re in lojuwe Dolly Parton gege bi eni ti o ti fi awon ise to po le eyi to fi lele arabirin ohun na lo jade laye leyin ti o ti ba aisan arun jejere fira fun asiko die

0: Bẹ́ẹ̀ni, ọyá mo gbọ́ yín, ẹ múná bá béèrè yí pápá. Ìbéèrè kẹfà. Ìtẹ́ wa mọ̀ ni o, mo mọ̀ jù sí yín torí pé tẹ́ ẹ ti gba ìdáhùn sí ìbéèrè.
1: Bẹ́ẹ̀ni, ó ṣáyà, ó ṣá, mo ti ẹ̀ ti gbóhùn ẹ, ó ti dàm̀bá àmọ́ jẹ.
2: Kò wá tẹ̀ sí tọ́lọ̀hún lé sí.
0: Ọyá, kí ni ìyàtọ̀ tó wà láàárín ìdọ̀ọ́ àti ìdàrọ̀? Ṣé ẹ rí pé ẹ mọ̀?
1: Ìmọ̀ o, mo dé mọ̀, mo mọ̀ ìdọ̀ọ́, mo mọ̀ pápó ni.
0: Ìdọ̀ọ́ irú àpò wo ni, bó ló ṣe rí?
1: Àpòdọ̀ àpò yẹn la fi ń kó kòkó ńgbà mo wà ní ìfẹ̀.
0: Yóò gùn sọ̀rọ̀ báyìí. Ọyá, ìdàrọ̀ wa ń kọ́.
1: Ìdàrọ̀ ìwọ náà ni tẹ́sítà bá dé kẹ́ mọ̀ bá ń dáhùn ẹ̀.
0: Hello.
3: Hello, ẹ ká sọ.
2: Orúkọ ibi tí ẹ ti ń pè. Hello.
0: 0705-5000-949 Hello, ẹ ká sọ.
3: Hello, ẹ ká sọ.
2: Hello, ẹ ká sọ.
3: Ìyàmẹ́ tí mo gbé lé. Olúwa Ṣẹ́gun ló ń pè láti fẹ́lẹ̀ lọ.
2: Ẹ káàbọ̀ sórí ètò ta lẹ fẹ́ bá lọ́jà.
3: Jẹ́ kí n bá mọ̀ tán lọ́jà.
2: Ìbéèrè lẹ́ẹ̀kì ló lè fẹ́. Kẹjọ.
3: Bẹ́ẹ̀ kẹjọ.
2: Ẹ kàn bá dárúkọ obìnrin náà. Lágbàáyé òun náà ló jẹ́ ìyàwó fún olórí orílẹ̀-èdè méjì.
3: Olórí orílẹ̀-èdè méjì.
0: Ẹ dẹ̀ mọ́ o.
2: Dáadáa.
3: Bí a sì lórí rẹ̀ rẹ̀.
2: Àmì.
0: Àmì
2: olórí méjì. Àmì.
0: Ẹjọ́ jẹ́ yọkọ. Olóhun ó gbà tí méjì lọ́wọ́ àwọn ará sáré budọ́. Olórí orílẹ̀-èdè mẹ́lò o.
4: Hello.
0: Hello,
4: sir. James láti talẹ̀.
2: Ẹ káàbọ̀ sórí ètò bàbá. Ta lè fẹ́ bá lọ́jà?
4: Ẹ bàbá mọ̀ tán.
2: Ìbéèrè lẹ́ẹ̀kí ló lẹ fẹ́?
0: Ilé ìbò ni wọn.
4: Ìbéèrè kíní.
2: Ìbéèrè kíní. Ọ̀pá ọ̀rọ̀ yàn, ọ̀pá ọ̀rọ̀ yàn tán máa ń sọ ẹ̀. Àdúgbò gan ló wà nílé ìfẹ́.
4: Ẹyí.
2: Ọ̀pá ọ̀rọ̀ yàn tán máa ń sọ yìí. Àdúgbò wo ló wà nílé ìfẹ́?
4: Lágìrì.
2: Lágìrì. Orí ẹ̀ wọ́n ṣe ṣe flyover tuntun yẹn.
0: Tí wọ́n lọ Ṣíngò ní.
2: Kókè náà.
0: Bọ̀dá James láti
2: jálẹ̀. Lágìrì.
0: Wọ́n bẹ̀bẹ̀.
2: Watch it, right?

0: Hello.
1: Hello.
2: Ẹ kásán.
1: Hallelujah.
2: Ọmọ Bọ́láńlé láti àtẹ̀rẹ.
0: Ọmọ Bọ́láńlé láti àtẹ̀rẹ.
2: Bẹ́ẹ̀ni. A ti wọlé ti pẹ́ o.
1: Abẹ́ ẹ̀rọ lọ́hùn.
0: A ti ẹ̀dúpẹ́ ẹ wọlé lónìí.
1: Ọlọ́run náà mọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run ṣe wọlé. Mo ti pè kan látẹ̀ kan.
1: Ẹyọ̀pẹ́
2: ẹ̀ ò ríǹjẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ mọ̀ pé bí òṣèlú rẹ̀ ń gbé.
1: Bàbá ti ń tẹ́lòmíì lóhùn. Etí ò gbé jì.
0: Etí
1: ò gbé jì.
2: Oyin mẹ́kú jẹ́ mẹ́ta.
1: A kú múra mọ́ra.
2: Ọlọ́run ọmọjọ́ lọ.
1: Ami.
2: Ẹni láàmú ẹni
1: àti àlọ́
2: àlọ́.
1: Ọlọ́run bá dìbò lọ ilé àṣẹ.
2: Aláàfin
1: ẹ̀yìn
2: wa
1: náà o. Aṣọ ọ̀fẹ́
2: múnú Bàbá
1: Yadé Yálù Akínmọ̀ àti gbogbo àwọn yòókù náà. Bẹ́ẹ̀ni, Bàbá Chasun kan
2: láwọn. Yóò ní sọ́wọ́
0: wọn o. Àmì.
2: Àmúbọ́wọ́ kásàlẹ̀ àpò ńgbà
1: kan náà.
2: Yóò sọ wọn délé lápá ọlọ́run.
1: Àmì.
2: Àmì rí pè
0: lápá. Ìṣẹ́jú méjì ló kù tẹ ẹni o, a kò lówó ọjà o.
1: A lè fẹ́ bá nájà báyìí.
2: Àǹtí Mary ni
1: ẹ̀jẹ̀
2: máa ń nájà kẹ́ ẹ̀ jẹ́ jọ́rọ̀ o. Mo ti jí ìṣe ẹ̀jẹ̀ rí ni ǹjẹ́ rí lórí rẹ̀ mo kàn mọ́ ń sọ náà.
0: Ẹ̀jẹ̀ rí ẹ wà jẹ lónìí.
1: Ẹ
0: kíra yín kó oríire ẹ̀jẹ̀ lónìí.
2: Àmì àmì.
0: Ẹ fari mọ́ra.
2: Nọ́mbà mo mú ìbéèrè ké ní.
0: Ìbéèrè kí ni kí wọ́n lè jẹ lónìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo fẹ́ kí wọ́n
1: lè jẹ nọmba wán.
0: Nọmba wán. Ọ̀dà ṣe ń gbọ́ mi màá mi. Obi bọ́ lọ́wọ́ alákẹ́dùn ó ní òun fún ara ilẹ̀ ẹ bá mi fàmì sí lórí.
2: Obi.
1: Ìyẹn rọ̀ pọ̀.
0: Ó rọ̀ iná mo fẹ́ kán jẹ ni.
2: Mo ní Obi àbí kílẹ̀
0: sọ. Obi bọ́ lọ́wọ́ alákẹ́dùn ó ní òun fún ara ilẹ̀ ẹ fàmì sí.
2: Obi
0: rédò. Bọ́
2: lọ́wọ́ rédò mi dò.
0: Sansan láti dúró.
2: Rédò mi dò.
0: Rédò mi dò yà. Ẹ ti ń mú lọ.
1: Iṣẹ́ alákẹ́dùn ni.
0: Irọ́ bá wọn tọ̀.
1: Ìjẹ́jẹ́
0: alákẹ́dùn. Rédò mi dò ni o. Ẹ̀fà tí mo jẹ́ òjẹ́ iṣẹ́
1: alákẹ́dùn.
0: Ago méjìlá lọ́jọ́ Sátidé. Iná ni Amala Fest.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ bẹ̀rẹ̀ ní Recreation Club tó bá ní Sábọ̀.
1: Wọ́n wá wo ti ń jẹ́ irú. Tí ó ṣojú kàǹtà báyìí nínú gbẹ̀gẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Ẹ tún fi sílẹ̀.
1: Kìí ṣe ní téèyàn gbọ́dọ̀ mí sí.
0: Àti gbogbo àwọn ìlú èròjà tí ó gbà má láàrin kọ́. Àmàlà dúdú. Àmàlà funfun. Mínísírì bá mọ̀ tán.
1: Àwọn yòókù ọ̀wà fi ti wá ṣàwòkọ́ṣe ni. Òde mi lójú.
0: Ọ̀dà mo ti gbọ́. Ó yẹ ẹja lọ sójúde ọjà ní pàápàá bàbá padà dé sáré ibùdó ó ń tẹ̀ sọ́wọ́ wájú ẹ mọ́ polongo ẹ̀ ẹ̀jẹ̀ ọmọ lọ fa.

0: 32FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà re.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road, ní Bẹ́sínáì Bus Stop, àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Ìbàdàn, ọ̀nà tó rẹ̀ yìí, Àmàlà Fest 2026. Make we gather, shop, and celebrate for the second edition of Amala Fest. 32 FM, Fenye. They invite you to the biggest food Amala Festival, Amala Fest 2026. How you take one time? Correct black Amala with white Amala, Ewedu, Begiri. Come join us with better okra soup, Abie, Fori Roll, meat, Bomo, fish, Bokoto, and many more. Plus, they do we go make you shake body, forget your worry. You fit also partake for competitions like Chop Hot Amala, Chop Amala with Rush Roll, plus finish a mountain of Amala. You say, come show your talent if you know, say you sabi the thing. Amala go full ground from vendors like BB. Iria Lamala, Iyao Yua Lamala from Barimu, Iya Dija Lamala, Adiojo. Venue, na Recreation Club, opposite Adama Simba, Ibadan. For Saturday, August 29, to buy a ticket, rush, come Latta House, Premier Eve, Mokola, Ibadan. For just 3K. Or make you tolon tolo us for 0806-218-5194. 32 FM Amala Fest 2026. Proudly sponsored by Rega, Emiwan, Snow Cap Premium Drinking Water, and Maggie, me and

0: mo ki wa ka bo pada latoju di oja 32 FM 94.9 dokita ori afefe nle to Dr. Uthman Adedechi awon na ni won wa pelu wa lori eto yi bi ti won tin la wa loye gege bi are fun egbe awon dokita kose mose gboye nile eko giga Fafeti Association of Resident Doctors UCH Ibadan dokita eni eko wa pe bi awa gan se le se ayewo oyan wa bi abawa awon kan wo lo wa je pe ta ba ke fin be ka tete ma bo lodo yin to ba si wa je pe ko ni di ka wa do yin boya eyan kan wa boya bi eyin agbo abi nkan kan le yin o mu abi nte ba ni ka se je ka mo nipa e
1: to e seun gan ni so o se pataki fun obirin to ba obirin to ni omo in ton ma se ni pe ki la nilo lati le je pe ki won le ri ayewo ise fun ra won won wa jigi
0: digi
1: to je miro
0: miro
1: won fi si iwaju won lati le je pe ki o mo kon mo ri ra won ninu jigi yen leyin na won wa pin omu kokan si ona merin ni pe yan ya ami plus
0: bi ami agbele
1: si ori omu so awa ni okay ati sale
0: okay
1: lowo otun atowo si so a je merin bayi kan pin si merin won ma yewo ni eyo kan labala kankan merin
0: okay
1: so ton ba de fe se won wa ka wo won I omu ton ba fe
0: e ma bo loju opo aye lu jara mo fe ki e je ka wo bi dokita bi won tin se apejuwe fun wa at 32 FM 949 fe yen ni Facebook ati YouTube wa oya
1: so won wa mu owo kan won fi si eyan run won I ton ba fe yewo won mu owo won fi se yanrun won ko le show omu yen dada bayi
0: okay owo eleyi ta ba fe yewo
1: kala fi se yanrun wa bayi a wa ti pin si merin a wa ma yewo leyo konkon a kuro la lati bi
0: eyan
1: o se ibi bayi eyan yewo ki la wa nbe a wa pe se koko kan be nbe
0: okay
1: ti ko si nbe tele so ta ba ti ye gbogbo ewo bayin a wa bo si ibi ori omu gangan na eyan tu wa yeyen na wo
0: okay
1: leyin ti won ba yewo eyan o se be na fun
0: ikeji
1: ikeji na lono merin bayin
0: okay.
1: Ta ba ti wa pari yen eyan o ye abiya na wo abiya mejeji eyan o ye pe se ko si pe koko kan di sibe leyen leyan wa te omu yen pe se ko ma yo omi abi eje abi oyun eyan wa te ori omi eyan o ye wo so beyan se nye omu yan wo fun ra yen niyan
0: okay.
1: Awon gba mi wa so je pe oko ni o ba yawo ye wo ti o si ri pe yawo mi o koko to wa ni omu re ko si nbe tele o yen na wa lara beyan se ma ni akiyesi fe ko je pe oko gan le o le lo ma koko ri lo ma de so fun yawo re pe
0: amo dokita
1: ta ma wa ti diru yen oro agbo kan oro keyan lo le iwosan ni
0: ori oke nko beyan ba lori oke to lo gbadu abo mi iwosan omi
1: ise oro da ko yan ko saanu wa inta ti en ro nipa jejere tele ni pe awon agbalagba ni won saba mu
0: emi na ni bere ke ko ma fi se eyan
1: ni papa jejere to mu n to wa nu iwe tele ni pe teyan ba ti le ni ogoji odun amo lowo lowo bayi omo ogun odun ni jejere omu so o ti wa di pe o ti tofo ka gan o ti ton kakiri je pa de ni lati ni akiyesi pataki lori in to si in to wo po julo laarin awon obirin o ni jejere to mu in to tuko to tele o ni cervical cancer
0: ke woni cervical cancer
1: cervical cancer ile ibi enu ile omo
0: okay
1: to je cervix in to sumo uterus ohun ni iyen iyen kedere orisirisi nkan lawon yo ti so nipa re pe ti mo nfa ti yan ba ti mokunrin
0: okay
1: is a risk factor
0: fun
1: jejere cervix bakan na o ni awon virus kan awon kokoro aifojuri awon pe ni human papilloma virus HPV iyen na le sokunfa akeyan ni jejere ti cervix so gba awon kini bawo le yo se mo eyan wa ri pe ati so to mu kokun be lo mu abi nkan jade ninu bakan na obinrin gbodo wo omu re mejeji pe se ko ma tobi ju kan lo
0: amu samu idogba na
1: eke idogba amu to ba ti wa tobi ju bo se ye lo e mo ka so pe ikan wa dabi eyin
0: okay
1: ikeji wa dabi
0: bi agbalumo
1: iro iyen ti sumora won
0: sumora won kike
1: eyin atagbalumo sumora won dada
0: okay
1: kawamu grapefruit in la to mo to bi yen ki kan wa dabi eyin ki kan dabi grapefruit e won ko ti yato si ran ba yen abi ki kan dabi ori ki kan to ori eyan ki keje wa dabi osun kekere so pe yato yen po yen o jina si ra won po so yen gboro wo yen na e won ko en teyan de tin se tele teyan ba tin se tele to ba ri a ri pe ah ele tin yato si bo se ye tele o
0: eh dokita an soro nipa breast cancer pe o jejere oyan se lo gbogbo wa na la loyan sugbo yato sira won ni to birin boya tori po birin fun omo boya boledumare bo ti se tu e se bokunrin na ni sokunrin na le ni jejere oyan
1: be ni o in fact okunrin na mo ni jejere omu ko kan ko wopo laarin okunrin bi ti obirin ti mo so la koko tele ni pe gbogbo orikeriki ara ta ni ni jejere le wo
0: be
1: yala okunrin le yan abo birin amo se won ta ba soro cervical cancer a le so fun okunrin okunrin oni le omode o pe yo ni cervix ta ba den soro prostate cancer tokunrin ni yen na ko kan obirin so bo in ti adenada to je ko da mo atokunrin atobirin jejere le wo be to je pe a so pe atokunrin atobirin lo le sele si ti jejere ba mu yan loju atokunrin atobirin lo le mu amo to ma soro jejere prostate abi jejere cervix oni
0: awon to le mu
1: tokunrin ni yen tobirin ni ikeji so won yen bo se ri niyan
0: eh e seun dokita se iru ami yen na to ba ye pe okunrin na ba wa ma ni jejere oyan se iru ami yen o nlo na ori se
1: pe ni yen ba mo se yen ti e eh okunrin yen pe ke se okunrin o omu okunrin o tobi
0: be ni
1: opolopo gbagan to ba tobi a je pe yen na ni problem kan niyan to mu okunrin ba fin do tobirin wahala kan be nle niyan boya niyan ni o mu problem abo ti tobi ju bo se yen lo obesity na ma fa ki omu okunrin na so kale amo oporo okunrin ta ni omo won yi sokale in to le sele si tokunrin ni pe o kan le ri koko to kan ma duro si ori omu yen
0: okay
1: o le tobi sibe igba mi wa yo ti debo egbo yen wa ni san le yen fi wa o pe ton ma wa lo si ayewo ni lab ni won wa ri pe eni yi o jejere lo ni en to ba ni koko lo mu gan gbogbo e ko ni jejere o e je ka gbo ye o
0: bi ti mo fe bere na nu se gbogbo koko
1: omu ko ni jejere
0: okay
1: imi wa me to je pe teyan ba nfun omo lomu lowo o le ni awon lumpiness la mo pe koko le wa nbe to je pe apo ti awon omi omu
0: okay
1: ti won ma koko duro si to ma store si ko to di pe omo bere si ni fa so iyen yato ekeji o le je ta ba ni jejere wa ona meji lo pe si nkan le disiyan ni omu ko mo jejere ton ba yewo ni lab won le mo boya jejere ni boya jejere ko so teyan ba ni koko ninu omu te awon doctor ba ti yewo ton ba di pe eleyi o igba mi wa teyan ba nse nkan osu lowo o le ni koko to ba pari nkan osu koko yen o ti ra yo ti kuro nbe so awon yen ni isiyan pe ton ba do hospital na ma so fun pe eleyi o nkan osu ton se ohun lo bi eleyi elomi wa so je pe ton ba se ise abe lati koko yo koko yen kuro won wa gbe lo lab won wa yewo pe se jejere ni abi jejere ko tori o le jejere o le mo jejere o wa da keyan wa se keyan lo so hospital kan yewo kon ni pe ke se jejere koni e de koni fe ru be ko mo lo ton ba wa ri pe jejere ni won se wa bere itoju
0: eyin dokita ma soro nipa pe o wa ni pele kan o wa ni pele keji iketa ikerin e ba wa salaye lori awon ipele re yi
1: e se pupo se ri ipele yan ni kukuru to ba pe ibi to si wa yen lo wa ti o ti lo sibo mi ipele kini niyan
0: ti o ti tan kiri ara o ni ipele kini
1: be ni
0: okay
1: to ba ti wa di pon tan kakakiri to ti wa kuro ni ibi to wa be abi inu omu lo wa to ba ti wa bo si bi abiya o tin lo die die niyan o ti bo si pele keji to ba ti wa wonu awon pon kan ni lymph node to ba tin denu lymph node inu ara na lo wa bi awon isan nu ara orikeriki ara ti mo fa idoti kuro lara ati gbogbo to ba tin lo sinu awon beyen na o tin bo si pele keta so wo pa awon pele yen o ni orisirisi awon kan ta mo nso npa re so ti wa nu lymph node so ti bo sinu awon mo so ti bo si bi so ti bo si bi so ti kuro ni bi to wa ni dede bi to wa a mo npe ni tnm staging na mo npe ti for the tumor itself
0: okay
1: jejere yen gogon n so ti wonu awon nodes so ti wonu lymph nodes lo m so ti metastasize so ti rin kuro ni bi to ye ko wa so ti rin kaakiri gbogbo ara to ba ti wa lo ba e je ka mu jejere omu ni apejuwe
0: okay
1: to ba ti kuro ninu omu boyo bo somu keji ni o abo bo sinu abiya o ti wa rin kaakiri gbogbo owo ti wu o ma mu owo na ti gbogbo owo ma wu everywhere to ti wa bo sinu fukun ta fin mi na ti o ko tin di wahala ba yen to ba tun wa wonu eje to de ko tin fa eje te pe omu yen nisin to ba ti bi to sodo si yen ton ba to ba kan ra to ba fi gba nkan bayi yo mo tu eje jade ni so awon yen ti wo bi stage 4 niyan to ba ti di ko ti metastasize to ti kan tan kaakiri gbogbo ara o ti bo si stage 4 yen de ma le gan to ba ti bo si ru be yen ke saba gbomo ori teyan ba wa ni ru level yen omu yen o se sise abele lori mo ke yan wa lo yo omu yen kuro me gan ko affect nkankan mo
0: ṣùgbọ́n nígbà tó bá wà ní ipele àkọ́kọ́
1: ni tó wà ní ipele àkọ́kọ́
0: ó ṣe gbọ́ wíwò
1: tán bá ṣiṣẹ́ abẹ tán bá yọ kúrò wọ́n wà fún láwọn oògùn tán pè ní chemotherapy ìyẹn lè ṣiṣẹ́ láti lè ran irúfẹ́ níbẹ̀ lọ́wọ́ àmọ́ àti chemotherapy ni àtàwọn oògùn àwọn chemotherapy yẹn sì le díẹ̀.
0: Ibi tẹ̀mí wá padà bọ̀ lọ́dọ̀ yín ní dókítà ẹ jẹ́ àwọ ìtọ́jú àrùn jẹjẹrẹ pàápàá jùlọ níbi tí sọ́mọ́ǹtì tó gbé dunlẹ̀ UCH tàwọn ọba ti gbọ́ ọmọ ilé ńlá gẹ́yìn gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ báwo ni ìtọ́jú àìsàn yìí báwo ló ṣe rọrùn sí láti tọ́jú ẹ̀ ǹjẹ́ àdínkù ṣó ń débà kí lẹ́yìn lérò pé ó ń fà á tí àìsàn yìí tó fi pọ̀ sí ṣàǹpẹ́ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé ojú tá a fi wò ó pé iye ẹni ọdún báyìí òun ló lè ní àìsàn yìí tẹ́lẹ̀ ni ó ti wá di tọrọ fọ́kálé kí ló jẹ́ kó pọ̀ báwo sì ni ìtọ́jú rẹ̀ ṣe téèyàn kàn lè wò pé ayẹ́kàn kọ oògùn fún yàn pé ọ̀dà àbádọ́dọ̀ ìyá oníkẹ́mìsì bẹ́ẹ̀ ẹra oògùn kẹlu kara ó sì yá kí ni ìtọ́jú jẹjẹrẹ báwo lẹ ṣe lè ṣàpèjúwe rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà.
1: ẹ ṣe púpọ̀ so ẹ jẹ́ kí n mú látòrí látòrí àwọn tí ó ń fa jẹjẹrẹ bẹ́ẹ̀ ṣe sọ yàn kí mo sọ láwọn ìgbà kan pé àfọ́fà náà bẹ́ẹ̀
0: èwo làfọ́fà bẹ̀.
1: Ṣé rí àwọn jẹjẹrẹ kan wà tí wọ́n ti so mọ́ kéèyàn máa mu ọtí lámùpara àwọn jẹjẹrẹ kan ń bẹ tó jẹ́ pé wọ́n so mọ́ àwọn tí ń fa sìgá à ń pè kan ní bronchogenic cancer tí mọ́ affect lungs tó máa affect fùkù jẹjẹrẹ tí inú fùkù àwọn tí mọ́ ń fa sìgá àwọn ló mọ́ ń sábà mú báwo la ṣe mọ́ ń yànnàná rẹ̀ tá bá ní bí ẹni mẹ́wàá ọkùnrin mẹ́wàá àbóbìnrin mẹ́wàá tán bá kó wọn jọ tí wọ́n bá yẹ̀ wọ́n wò tọ́ máa láwọn mẹ́wẹ̀ẹ́wá yẹn ní jẹjẹrẹ inú òfukù tọ́ máa tún bọ̀rọ̀ sí ní ṣe ìwádìí lọ sí pé nínú àwọn mẹ́wẹ̀ẹ́wá yìí o mélòó ni mo ń fa sìgá nínú wọn tẹ́lẹ̀ bíi mẹ́sàn-án nínú wọn ni mo ń fa sìgá tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ìmọ̀ fa sìgá náà ìmọ̀ ṣokùnfà kéèyàn padà ní jẹjẹrẹ later in life tá a bá wo páálí sìgá wọn máa ń kọ síbẹ̀ that you are liable to have lung cancer wọn máa ń kọ sára rẹ̀ lára páálí sìgá so àwọn ètò máa ń jà fọwọ́ fà ń bẹ̀ àwọn nìyẹn bákan náà cervical cancer ta sọ tẹ́lẹ̀ téèyàn bá mọ ọkùnrin tó bá pọ̀ jù multiple sexual partners èèyàn lè padà kó àrùn human papilloma virus tí yóò padà lè fa cervical cancer so àwọn kan nìyẹn àwọn ọ̀gọ̀rọ̀ kan ni àwọn kan wà mẹ́tò jẹ́ pé kìí ṣe àfọwọ́fà àbímọ èèyàn ni tẹ́kẹ́ táwọn jí nínú arábálẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ṣe wọ́n á máa dàgbà sódì á máa tóbi sódì àwọn yẹn ni genetic and predisposition ìyẹn tó wájẹ́ bàbá ń bá rí ẹ̀ ní àwùjọ tá a wà ní ìsìn òun ni pé lifestyle modification àwọn èèyàn jẹ́ fọ́mọ̀ràn jẹ́ àwọn bíi ká mọ̀ jẹ́ canned food processed foods àwọn preserved foods àwọn là ń jẹ ní ìsìn àwọn olóyìnbó tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé ìyẹn náà ó lè ṣokùnfà jẹjẹrẹ bó ṣe wá ń pọ̀ sí ní ìsìn yìí o wọ́n ti so mọ́ lifestyle modification wa náà pé ní ìsìn yìí àìjèso lọ títí mọ́ àìjẹ gbúre jẹ ẹ̀fọ́ jẹ oríṣiríṣi àwọn tó jẹ́ fresh vegetables and fruit à ń jẹ wọ́n mọ́ so ti wá jẹ́ kí jẹjẹrẹ kó wá wọ́pọ̀ láàrin àwọn èèyàn so lifestyle modification is one important thing like at every time exercise avoiding sedentary lifestyles and a lot of àwọn nǹkan tí tó rọ mọ́ lifestyle láì ìgbé ayé rọrùn ní ìsìn ẹlòmíì tí mi rò pa ẹlòmíì wà tó jẹ́ pé ó ti rin 1 kilometer lẹ́ẹ̀kan náà tó jẹ́ pé yóò fi rìn bí ká máa wọ mọ́tò ṣe gbé ká máa ṣe exercise rárá àwọn yẹn náà lè jẹ́ ìdí tí
0: Ailera itoju itoju arun jejere
1: ni nipa ti itoju itoju arun jejere o fon ka si orisirisi ibi to ba mu la fi mo ri itoju ti eniyan ma to ma gba to ba pe ti jejere omu ni akoko ti won ko se ni pe ton ba do hospital won koko yewo pe se le so se yo kuro nbe ka ti ko lo office ka lo wo lab pe iru jejere wo nile to orisirisi do wa an pe awon kan ni sarcoma an pe awon kan ni adenocarcinoma orisirisi oruko ni gbogbo won ni oni mo se ma ri won ninu microscope bo se ri bi won se ndagba si so na fi mo ru itoju ti won gba eni to ba ni sarcoma ni apejuwe oni ru ogun ti won ma fun ru eni be eni ba ni adenocarcinoma oni ru ogun ton ma fun so in fact inu mu lohun ta fi mi jejere nwo be to ba de sele be oni ru fe ru ogun ton ma fun ru eni be amo ona meji ti mo lopin si ise abe nbe ton ba sise abe ton won wa fun yan ni ogun chemotherapy awon mi si wa to je pe oni lo se abe ogun chemotherapy nikan ni oni lo jejere mu eje
0: jejere tun mu eje
1: be ni so eje wa jejere le mu te ko won ni lati se tan pe ni bone marrow kila mo pe o bone marrow transplant ti won para yo gbogbo ibi ti eje ti n wonu ara to je nu egungun wa won fa aye kuro be won wa fi mi ropo re orisirisi bi ni jejere le lo ni mu so awon ayewo re awon itoju re kere re leyin se abe ono ni ki won fun yan loogun ti yo lo pa awon ko
0: bawo la awon owo otoju yi so mo won ba so se rolu
1: nta ma so ni pe ke yan mo be lohun awon jejere ko lo mo je ki o ya ode yan tori to ba sele inowo re gara o gara gan
0: gan
1: in fact to ba de awon akoko kan eyan o ta leta ona tori awon ogun tan soro e ke se paracetamol o ke se ogun egberun kan abi adote egberun awon ogun to je pe eyan fe ta gbodukiya ni o teyan ba tete mu ni ibi ti teyan ba tete teyan ba tete ri teyan ba tete sakiyesi re pe to n bye bye bye bye lo nsele awon ogun ye gan en ti o ba jeun kanu awon ma nsoro kan pe awon owo kan be to je pe ke la ba na mo so na won ni ise kan o le ti se ba de gan ko le jewo jejere yo jewo anywhere o
0: chai
1: jejere millions of naira ni yo fi toju jejere in fact to tun le ma gbo
0: o tun le ma gbo dokita ko to di pe lo lori eto yi tori ma se oju opo le bayi fawon eyan lati bere bere lowo yin e ba mu oro amoran ti e fun gbogbo wa lori aisan yi se mo ko ti gbogbo wa na ba wa lalaafia iwon ba ni eyin no tun sare soke sodo mo ti o fi je wi pe eyin iwon ba aisan kekeke ko lo ma fi kokon se wa nbe o yo ti e se ko lu oya eyin e lo rogun bayi e lo se bayi yato si irufe aisan yi 0705 50949 tabi 08097949 ile okere plus 234 906 2949 iseju kan feyan kan lati faye sile fun dokita ki won le da wa lohun dada oruko yin ati bi te ti pe wa
2: opa ye mi don sara
0: na yesun kini bere yin fun dokita
2: bere se mi fe bi dokita ni si igba ti e ri awon to je ijoba re lorilede ti won subsidize ti won ti ki ejejere lati tata ati bere se iwosan ejejere ke ni fe bere ni
0: ese
1: ese pupo se ri opolopo gba ani foundation to po gan to je pe won ma nda si eto itoju awon to ba ni jejere alawon elomi to je pe won ni fonde kan won ni agbara lati le se iranlowo fun awon to ni jejere ti won si nse awon mi wa to je pe boya bi celebrity ni won ton ba ti ni iru aisan jejere yen ton ba toju won yala o gbo abi ko gbo won ma nse foundation won ma nse support fa won ti won ni pe won le ni owo lati toju ara won opolopo ogun ta so pe won yi gan subsidy tin be lori re already te pa won kan ti wo pe awon o da si ti ti eniyan ti won pe won ti fi owo owo ti won ti fi kun owo kini lawon bi kan ninu ogba ninu UCH ara won to ti ko ile fun awon to ba ni jejere to ko ile ti won ti ma ri won
0: hmm
1: to je ke private citizens ni won won e se ijoba
0: hmm
1: so pe awon na wo pe in ta won le fi ran ilu lowo lele ti won de nse so lori oro jejere awon eyan sise awon eyan se irowo to po fun awon eyan
0: hello e ka so ipin yen oduro hello iyen oduro nbe 0705 50949 tabi 0809 70949 +234 906 20949 dokita gege bi ibere mi ti mo tun fe gbiyanju lati ibere oni wipe e ti salaye lekan wipe owo itoju aisan jejere yi ki se nkan to se rolu sugbon kini awon nkan to ye ki awa gangan ka se ta fi le dina re kin to lo sibe alagba kafara de wale rapture won bere wipe iyen tumo si pe ko si agbo to le wa isan jejere won bere be
1: e se pupo
0: tori ta ba wori social media lori sirisi dokita o se se boya ti eyin na ba ti raye lawon asiko to wo ba jile die e ma gbo pe wallahi mo fo lohun bura eyin jesu ngbo eyin ti mo gbagbo ninu re ti kaluku wa nfin ta gbagbo
1: ninu e ma ja tan ra wa je a ma ri gbogbo re na opolopo won na ton ma ma pada de ta so ro stage 1 stage kini kan opolopo won to ba ti lo ni ilana yen won ma pada wa stage 4 ni o ti e po ni boro mo so o ma nda in ti eyin o ba in ton ti yewo to ti le stand test of time o na ni ki ato ba won to je ka mo awon arun yi atawon ipele ati orisirisi to ni mo se ni to mo se ntoju re le ta de ri result te ba wa lo wo su to ba lo ni agbo kan be nbi kan to n fe lo ibo lati test awon agbo yen so ani lati wa very careful ka de ri pe ilere ara wa o je wa logun ka mo jafira tori to ba de le tan wahala ni mo nbi le so emi o lati ba ti mo tin sise yi emi o ti ri eni to de to ni ogun bayi lohun lo to si bi ya gogo bukata arun jejere
0: e
1: mo nda kun soro ara won ni
0: eni to ba ti wa ni arun jejere yi nje o se se boya teyan ba fe gbe kan teyan ba sumo se o ma ran abi ko le ran
1: arun jejere o kin ran
0: ko kin ran lati pase be irowo wo wa lo wa ye kiru eni be ko ri latodo awon molebi se ko ni si ideye si serufe eni be oni fe ronu para re head down si bere elo e ka so o
3: ele ka so
0: e ka so alagbade
3: mi ade lo pe like ala dogun mo
0: lati
3: dogun bere mo be bere le fe jo bi sokuzo be fe mo ka fe so na ba na mo fe be pe se aisan yen so wa contaminated se ko le ti an lo ma mu awon obi loju ara yen awon kun ti like ati mo gbenu si abe obirin yen se won le ko aisan yen nigba bi won le ko mo sorry fun bere mi o ade lo pe lati dogun
0: dan si
1: ibere to dale bere o ko si ibere kan ti o danu nte bere akoko lori iyen se kan mo so pe ko si bi ti jejere o le mu lara
0: e so be
1: so lara abe na iyen na nisin o le bi ki iru okunrin be ko ni jejere ti enu ti amu be ni
0: jejere o tun mu yan la won
1: be ni te pe ti won kokori ni pe yo dabi ko ni be lenu bayi to ba de ti da be awa ma buru si ko wa ni jina mo ko ni san mo so iyen na possible eyan le ko ke se jejere ni yoko to ba pe n to fa jejere yen boya virus ta n so yen ni o le pada bi keyan ni oral cancer amo ke se gbogbo re na ni mo ri be elekeji bere ton bere mi mo be le ni mi ni ran bere keji ton bere ko ton ko bere
0: awon ti won ni won mo
1: won mo ni ton ko wa gbenu si awon eyan ti mo ti dahun
0: ti dahun
1: won bere bere akoko
0: kin ti e wa fe ranti ikeji mo fe ranti ikeji mo alagba die dakun boya ti ibere nti aba ti dahun re dada dakun te ba le ba mi gbianju pese e ma binu nturi olohun +234906 20949 sobatech mo rowo yin be kini ibere yin 0809-70949 tabi 0705-50949 gaga bi dokita Utman Adedeji ti won je senior registrar emergency medicine and president of associations of resident doctors ni UCH ni Lubado
1: na e bere pe kila won mo le bi le se
0: ben ibere to do mini
1: so o fara pe ibere ti Mr. Yade na abi kila
0: Mr. Ade
1: ton bere so en ton bere ni pe se o ma nwa oni contaminated
0: yes.
1: So arun jejere ke ton ka latori enikan se enikan ke se boya bi HIV abi awon kan mi bayan ke se arun ti pe yan le ko latara boya balopo ni o
0: okay
1: abi latara pe eyan jo nse needles abi eyan jo gbe ninu yara kan na yo ko arun jejere o se ko bayan ke se nti mo ton ka arun jejere ton ka ni ati enikan si enikan
0: so batek okay and down bere lowo
1: na so kila won mo le bi le se iran won tan le se aduoti ni akoko se ri ke yan ri en to le duro ti yan ni gba asoro oju ke yan ko fun yan lo so igba mi wa to je pe oju o ti owo elomi ile wa to je pe yo ni owo yo ni gbogbo re bayi ti o ni re toju re pe won ni kan lo sayewo kan bi kan ni kan lo se gba bi kan se se koko baba sasun to won ba le ni to ma wa pelu won lati le mo gba won niyanju pe awon ni ka se bayi e je ka se le ton ba riru support yen mo nda wa la le in fact a lot of times gan ni isin yi awon na ti da bi egbe le egbe awon to ni arun jejere ti won ma fi ngba toju won igba mi wa to je pe ta yan ba ti wa de stage 4 yen te pa mo pe a kan se itoju ka ta fi wo pe to igba te ni yo ba pada ajo olorun ba ni pe won ni awon palliative care won ma se won se bi club bi ipade ti won ko gun ojo po won ma se party ke won le ma munu won dun lawon igba ti won ba si wa ni aye
0: so ba te ki bere wi pe won ni se mimu tabi tite oyan aya eni lasiko ibalopo won ni so le din arun jeje oyan ku
1: so lori iyen ko si aridaju bo le din ku amo se ri teyan ba nse awon kan ba yen o ma nje keyan mo pe se bi kini se ri tele se be ru se ni sin ere to ba mu omu yawo re to ba wa ri pe nkan kan jade sun lenu boya bi omi abi eja bi nkan kan o le tete pa kiesi ara pe to
0: nkan ti se
1: nkan ti sele o
0: so se se keyan larun jejere keyan ma mo lara
1: be ni opolopo gba elomi o kin mo ti o ba ti dalagara
0: chai
1: iru arun jejere ti inu eje eni akan nu nbe won pada hospital won lo nba eje o kan si nbe na eni kan lo kan ma dede ni o ye wa lo se ayewo bayi ton wa se na ri pe arun jejere nbe nbe ninu eje eyan le ma mo opolopo gba don fi ju ilaji lo elomi o kin mo
0: chai
1: pe iru kan ba yen nbe la ro so lo se je pe eyan gboro lo ma ya ara re wo funra re na keyan mo se ayewo funra re lekan kan bi ale kan lodun keyan kan lo si ile ewosan pe mo kan wa je la mi woni mi kan sin to se mi o mo kan wa ya ara mi woni
0: hello e ka so o
4: e ka so
0: e se oruko yin ati bi te ti pe
4: olanle
0: kini abatore e se un kini bere yin fun dokita
4: o se e pe to e jo ka je mi se o bere ni Tori awon yeye yi ko ni ami kankan teyan o ri pe boya o si wa lare eyan eyan o ti mo pa nkan yi o yo ti se afihan bo ti ule ko kere to teyan o fi mo pe nkan yi o je n lo so si ti o je ni ki gba gbogbo ara de bi pe yo mo yo affect eyan teyan o tete moju to
0: e seun e se ibere won yin eyin dada dokita
1: so iru yen boye yan wa ri pe be yan se lara to tele o wa ndiku eni yan wa nru akoko niyan to ba n tete re yan ju bo se ye lo aboju bere si ni funfun
0: lai lo
1: so awon kan ba yen then igba mi wa to je pe to ba pe mo so pe ko sori kiriki ara ti jejere o le mu te yan ba notice pe ibi kokan dede wu ni ara yan to wa di pe o n re yan abe yan ti e wa ri gbe ya mo se orisirisi ona ni arun jejere le gba wole abi ke kan ma da yagbe guru
0: ke yo ma se
1: so awon kan ba yen na o wa lara anti o le bi so pe arun jejere wa lara bo ke se gbogbo gba
0: e ka so yes sir oruko yin Yes, sir.
5: Láti ọmọ alájà ni láti wáyà kébù.
0: Láti wáyà kébù. Dókítà ń gbọ́ yín.
5: Ẹjọ́ ẹnìkan adébẹ̀rẹ̀ question kan láti Ireland. Pé àwọn ọkùnrin tí wọ́n máa ń rí ṣọ́ọ̀kì abẹ́ obìnrin yẹn tí wọ́n lè kọ́ńtáàkì lórí obìnrin jáde.
0: Dókítà ti dáhùn rẹ̀. Dókítà ti dáhùn rẹ̀. Ìbéèrè tí wọ́n béèrè pé.
1: Bẹ́ẹ̀ ni mo sọ pé kì í ṣe pé bóyá ó wà contaminated pé èèyàn lè kó àrùn yẹn báyìí but ó ní àwọn nǹkan tó lè fa cervical cancer tá a sọ pé àwọn virus kan bẹ tó lè fà á so tó bá jẹ́ pé èèyàn wá ṣe irú nǹkan báyẹn irú virus yẹn náà ó lè fa oral cancer.
0: Fúnru ẹni bẹ́ẹ̀ Alhaji Muftah Ogunride márìndọ̀tí wọ́n gbé òṣùbà kárí fún yín dókítà wọ́n ní akọ́ṣẹ́mọṣẹ́ nìyí wọ́n lù yín lọ́gọ̀ọ́ ẹnu pé àwọn àlàyé tẹ́ ẹ ṣe wọ́n ní okun kẹ́kẹ́ wọ́n wá ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sí orí ètò 0705 5949 Emmanuel bá mú ìpè tí ń tẹ́jú wólówó lòun. Hello.
6: Ọmọ bọ́lá ń lé náà ni ọmọ bá lé àlùmọ́ọ̀dì. Wọ́n ń bẹ́ bẹ́ẹ̀ pé wọ́n gbé ètò kan kalẹ̀ láti lè máa ṣàyẹ̀wò rẹ̀. Àbí èló ni lè máa bá ṣàyẹ̀wò ọ̀tàn bá àwọn èèyàn fi máa mọ̀. Wọ́n jẹ́ pé wọ́n bá wọ ọ̀tá tán. Ìwọ́n wọn fẹ́ mọ̀ pé àǹkan sóhun. Bí àtẹni kì í dáyàn fúnlẹ̀ fúnlẹ̀ ní àpẹẹrẹ lọ bí sí. Mo fẹ́ kán bá wa ṣàlàyé dáadáa sí lè ṣe tó jẹ́ kọ̀ǹfàn.
1: Ẹ ṣe gan ni yálà ilé ìwòsàn alábọ́dé ni o àbí ti àwọn tó tún pọ̀wọ́lé báyìí báyìí kò sí bíté èèyàn lè lọ ńbẹ since ẹ pé kò ṣe pé bóyá nǹkan múyàn láàgọ ara èèyàn kàn fẹ́ lọ ṣe àyẹ̀wò ni téèyàn bá débẹ̀ wọn ó yé èèyàn wò látorí délẹ̀ wọn ó ṣèfúnpá fún yín wọn ò ní kẹ́ ẹ lọ ṣe àwọn àyẹ̀wò bíi mélòó kan iye tí yóò jẹ́ èmi ò mọ̀ ní pàtó àmọ́ kì í ṣe nǹkan tí yóò fà yàn ní àpò ya o. Wọ́n á ní kẹ́lẹ́ wọn in fact tán máa ṣe jù ń bẹ̀ ni pé wọ́n obìnrin lè léèrè kankan pé eléyìí ṣé orí ò mọ fọ yín ṣé ẹ ti yọ ọmọ yín wò ṣé kò máa wọ́n á tún ṣe breast examination wọ́n ṣe fún yín bẹ̀ wọ́n ò tẹ́ wò wọ́n ò yẹ gbogbo ẹ̀ pé ṣé ẹ̀jẹ̀ ò mọ jáde ń bẹ̀ àbí àwọn omi tí ò yẹ kó jáde ṣé kò jáde ń bẹ̀ ṣé ẹrù sí ìbéèrè ló máa pọ̀ jù nínú tí wọ́n padà béèrè ní àwọn ilé ìwòsàn tẹ́ bá lọ síbẹ̀.
0: Ó dá ojú òpó ìṣèǹtàn náà. Àmọ́ ò ní lóore ọ̀fẹ́ láti mú ìpè kankan mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ dókítà Uthman Adedeji. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́yìn náà ń gbọ́ wa dókítà orí afẹ́fẹ́ ó nílò onígbọ̀wọ́ o. Ẹyin náà wá ṣonígbọ̀wọ́ ètò yìí. Àmọ́ dókítà má bínú lórúkọ alàgbà Ọlátúndé Dennis àti Alhaji Abdullatif Adeamu wọn ní ká fún yín ní omi ìkẹ́ bá wa fi rẹ̀ ń gbẹ.
1: Ẹ ṣe gan-an.
0: Àdúpẹ́ dókítà ẹ ṣe àjíǹde ara yóò máa jẹ ṣùgbọ́n mo tọrọ nǹkan lọ́wọ́ yín pé kẹ́ ẹ tó lọ ní gbólóhùn kan kí ni àmọ̀ràn yín.
1: Àmọ̀ràn mi sí gbogbo àwọn aráalé àti gbogbo wa lápapọ̀ ni pé kí á ní àkíyèsí tába rí nǹkan kan tó bá tába kẹ́fìn nǹkan kan tó yàtọ̀ lára wa láti tètè lọ sí ilé ìwòsàn. Bákan náà kí a wọn jẹ́ pé à ń yẹ ara wa wò gbogbo pa à ń ṣiṣẹ́ à ń lọ à ń sáré sókè sódò ìlera ara wa ó jẹ́ wa lógún tába dẹ̀ rí àwọn kan tí ó fẹ́ mọ dá wa lájẹrẹ ká tètè bọ́ sí ilé ìwòsàn. Then another thing àwọn lifestyle wa náà ẹ jẹ́ kí a túnbọ̀ máa jẹ èso ká mọ jẹ ẹ̀fọ́ dáadáa gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àlùmọ́nì ti wá ń bí àti ẹ̀ṣẹ́ àwọn oúnjẹ nú agolo ká máa gbìyànjú tó yẹ pé òun dámọ lámọ jẹ tó náà ní pàtàkì nǹkan tí ó ń fà lára.
0: Ẹ ṣeun dókítà. Dr. Uthman Adedeji, Senior Registrar Emergency Medicine and President Association of of Residents, Dr. Eboga UCH nílùú Ìbàdàn. Mo dúpẹ́ ní ṣíṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe gan. Ẹ bá mi kí dókítà Worinde àwọn náà ṣeun wọ́n dúpẹ́ o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Lucky Thomas olóòtú ètò yìí àti gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ ilé ọ̀hún ló pè mí wọlé Emmanuel Adébánjẹ ṣe ní kùfurufuru yọkọ̀ròyìn náà ó ti já fún Mary jẹ. A tún pàdé lọ́jọ́ mẹ́jọ àìsàn ò ní ṣe wá olúbíńpẹ́ Fatoye ló kọ́ mi ire.
7: Kúmídìrú kalẹ̀ ewúrẹ́ túra ṣe àtàrí àjànàkú tayọ wọn ọmọdé lè dàyàkà lọ́rọ̀ bá di ti ká gbóhùn sáfẹ́fẹ́ ká mọ́ tanra ẹni bàbá ju bàbá lọ.
8: 32 FM.

0: 32FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Kókó ti tún láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ ò rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: CDK, sanwó
7: díẹ̀díẹ̀
6: We gather, shop, and celebrate for the second edition of Amala Fair.
7: Danger.
6: 32 FM, Fair Year. They invite you to the biggest food Amala Festival, Amala Fest 2026. How you take one time? Correct black Amala with white Amala. Ewedu, Begiri. Come join us with better okra soup. Abi Efori Roll. Meat.

0: wọn tún bẹrẹ fún olè ṣaláì má panilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orílà mọlẹbí mi ó ti ẹdá ó ti gbogbo wọn nífẹẹ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ mi ti ṣe maggi native jollof rice ìtọwọ ẹkan lásán àrò yìí kankan ò sí lẹyìn ẹ
1: maggi star tá a ṣe látara ẹwà soya àlùbọsà adò chili àti kọnáfùrù
0: oúnjẹ alẹ ti délẹ ẹ máa bọ jẹjẹ tàbí kí ẹ má wà rárá
1: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọtọ yóò sì tún sọ àkókò náà dàkókò mọnìgbàgbé
2: ẹgbọn mo máa gbọ pé láfájì ti pààrọ orúkọ
1: bẹẹ ni o la

0: ìròyìn yàjọ́ yàjọ́ tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ fẹ́ fi tó wa létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni
1: Ma wo mi bi mo se fe yin
2: mo n gbo ta ti 2FM
3: 32FM 94.9
4: ẹ máa tún kábọ̀ láti ọjọ́ ọjà ara lè 32FM 94.9 kan ni adẹ́rìn epo ìṣonú ọ̀ráìtì ká kó mbẹ́ yẹn ká bọ́ síbi bòmí pàápàá jùlọ lórí ìwé tí tá a kọ́kọ́ tá a sùn tá a wo ọwọ́ NFF lọ bọ́ sí yà lára tí mo rí nínú 4-page recommendation bàbá fani amu cnff ni wípé odidi ààrẹ orílẹ̀-èdè mẹ́ta wọ́n ti pé nff jókòó rí lórí òfin tí wọ́n fi ń dìbò yìí tó jẹ́ pé àwọn state fa chairman nìkan lè fàyè gbé àtàwọn tróṣó tẹ bá mú ààrẹ jonathan sọ gbogbo ààrẹ ti ń sọ ní nàìjíríà ó kéré tán ìjọba mẹ́ta ló ti pariwo lé nff lórí pé statute nff yìí ẹ change ẹ ṣùgbọ́n nísìnyí náà ẹ change ẹ ó wà lára kókó nǹkan tí fani amu sọ ẹ máa fẹ́ bí yín ní àbọ̀dọ̀ ta lókàn ọ̀rọ̀ ìsìlámì ìyá wa ẹ̀yìn kan dáhùn ṣé àwọn tí àwọn ààrẹ tí wọ́n ń bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ yìí àwọn ààrẹ tó ń bá wọn sọ̀rọ̀ yìí ṣé àwọn tó ń bá wí jù wọ́n lọ ni àbí ẹ bọ́ta kẹlẹ sọ fún un kọ́ mọ̀ sọ pé àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ni torí I don't know why ti presidency bá fi máa ń bá federation lábẹ́ ministry ẹ̀ tó ń bá a sọ̀rọ̀ pé ẹ change òfin fún odidi ìjọba mẹ́ta ẹ tó sì lò kéré náà tó ti ń wáyì jonathan nìkan ló lo 6 years mẹ́jọ mẹ́jọ ni tí kálukú dẹ̀ ń pa láriwo ṣùgbọ́n tí wọn ò change ṣé àwọn tí wọ́n ń bẹ ní nff wọ́n jù wọ́n lọ ni àbí àwa la fi wọ́n bẹ̀ kọ́ mọ̀ sọ pé àwọn ò sọ̀rọ̀ ẹja sọ ọ́ta.
5: Mo bẹ̀rẹ̀ pé bóyá àwa la fi wọ́n bẹ̀ ni because báwo la ṣe máa sọ pé presidency wọn ò wá ní ẹnu lórí àjọ nff bóyá nǹkan tó bóyá nǹkan tájọ fún àwa gbé kalẹ̀ pókè o kọ́ máa ní kọ́ máa sàn tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù àwọn èèyàn kọ́ máa tiẹ̀ ní ṣe pẹ̀lú nǹkan tó jọ mọ́ sport ṣùgbọ́n bí ìgbà tó yẹ pọn kọ́fẹ́ káwa náà máa sọ̀rọ̀ ni cause mi mọ nǹkan tó yẹ pé presidency nínú tó ní ṣe pẹ̀lú ìṣàkóso lórílẹ̀-èdè kọ̀ọ̀kan presidency ní agbára láti ṣe nǹkan yòówù tó bá fẹ́ ṣe èyí tí bàbá ìgbẹ́dẹ́ ìgbéjáde nígbà tí mo ka gbogbo ẹ̀ lóòótọ́ bí ìgbà pé gbogbo nǹkan tí àwa even ẹni tó jẹ́ lé man gan tí ò sínú sport òyìn kan tó ń gangan fúnra ẹ̀ tó ń gan lè sọ pé òkè ìyẹn ìlànà báyìí nǹkan kan báyìí gbogbo àwọn nǹkan tó go wrong bọ́dẹ̀ ṣe wá wà pé àwọn tó wà níbi kan tó yẹ pé wọ́n jókòó síbì kan tó yẹ pé yes system tẹ́ ń lò tó yẹ pé kò ẹ̀yìn kan mọ̀ pé yes ó favour ẹ̀yìn ni bọ̀ kò favour aráàlú ẹ dẹ̀ ṣe ń continue ṣùgbọ́n nǹkan tẹ́mi mi fi sípa kí ni pé yes wọ́n fẹ́ yẹ ká máa sọ àwọn náà mọ̀ bọ̀ òkè káwa kan ṣáà sọ̀rọ̀ jáde tó yẹ pé nǹkan tó wà níbẹ̀ tí presidency bá fẹ́ ṣe nǹkan tó wù kó ṣe ṣèmi bá ìgbógbó ẹ bí ẹ òkè o àwọn kan lélẹ̀ wọn máa gba suspension àbí àwọn kò gba suspension ṣàgbọ́ nǹkan pọ̀ nípa ọ̀rọ̀ nff mọ́ báyìí nígbà tó yẹ pé kí ni ó ti lọ́wọ́ àwọn tó jẹ́ lọ́gàá fẹ́ lè sọ ṣùgbọ́n àwọn gan bá níbàyà àwọn gan bá bẹ̀ ṣùgbọ́n àwọn tó tún á wà níbẹ̀ gangan tó wọn ò fẹ́ ṣe gan tó fẹ́ ṣe ni tó dẹ̀ wà bẹ́ẹ̀ pé yes àwọn aráàlú kan fọ̀rọ̀ sí wa lẹ́nu pókè ẹja sọ kọ́ bá fi lè rò pé bóyá bóyá wà nù
4: òkú
5: kọ́mọ̀ládákẹ́ pókè káwọn kan ká ṣàtì ẹ̀bí lé pókè ká tún wò pé tó bá sọ lè jáde wọn mọ̀ pé yes lóòótọ́ nǹkan báyìí ló yẹ káwa náà ṣe nígbà tó yẹ pé àwọn gangan fúnra wọn wọn mọ right team ṣùgbọ́n kàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwa pókè ẹjẹ́ kan sọ kan bá fi lè rò pé yes bóyá yìí náà dẹ̀ díẹ̀ páwọn náà ẹ̀mí ẹ̀mí round kan báyìí ṣùgbọ́n presidency gangan ẹ̀mí ò mọ̀ kan tó yẹ pé àwọn people yìí tí wọ́n sì ń ṣe nínú àkóso tó pé ó ń bàjẹ́ lọ nígbà táwọn kan méjì àwọn kan ni ò lọ lẹ́ẹ̀kan báyìí tó bá di tẹ́lẹ̀ kejì mímọ̀ dẹ̀ tí ẹ ṣe wípé gbogbo àwọn nǹkan tí bàbá fani amu kò tọ́ kọ yìí like everything nǹkan tó wà obvious fún gbogbo wa pátápátá ni tó jẹ́ pé even ara nǹkan tí mo rí ṣàmù bẹ́ẹ̀ òun náà ni pé láti abẹ́lé gangan grassroots football láti tó jẹ́ wọ́n npfl nlo nnl kí ni nǹkan tó ń sọ̀pù gangan bẹ̀ tó yẹ pé yes àwọn agbábọ́ọ̀lù yìí ò ẹ fi lè mú mo rí lára ẹ̀ pé tó jẹ́ pé kí ni àwọn tó wà tó lọ sínú ìdíje wafcon ká mú wàá rí pé yes agbábọ́ọ̀lù báyìí láti inú ìdíje nwfl ó play tó lè ní òkìṣẹ́ pé bóyá tán mú lọ tó lọ tó mọ̀ lọ kọ́kàn lọ join.
4: ọ̀ká lèmi ni ojú àmà tìmí àṣẹ dídá
5: o. tọ́kàn lọ join àwọn kan dẹ̀ wọ́n lọ́wọ́ wo super six wọ́n kàn wá wò lásán ni wọ́n wò lásán ẹni tó wá rí wò náà ẹ̀yọ́ kan péré náà mú wọ́n wò lásán wọn ò wá rẹ́ gbá bọ́ọ̀lù.
4: ẹ ti ń bínú sọ̀rọ̀.
5: kila ba e tan to mo na re won fi se o ya join together ni there's no nothing to go put asunder in that same benu and gbogbo won even won pe ko gbogbo won to to wa kan this match
4: go be
5: ikeni ah
4: baba gbon
6: so
4: yeah e ti gboro yi pe Chelsea ndamoran Emiliano Martinez gege bi asole mi o ni jiyan pe won le afford lati gbe asole yi ṣugbọn kini o teyin eyo kile ru pe o teyin eyo se ko ni yiwo
7: ohun to sele ni wi pe looto na Martinez jagba o je asole kan je pe ta ba nka igba to ti wa nu league ile gesi yo ti be to be abi odun bi merin tabi ko ti ju be lo daada ninu league to e po ti mo apade alude ṣugbọn ko n se agba bọlu kan mo to je pe oju ori wa ni odore o tin da filo
4: 33 years
7: even tabawo ko Aston Villa dadagan awon gan tin fa galo lawon asiko mi da tin fa galo ya to iba tan fa galo gan mo fe le fi Martinez yen we baba Friday John
4: ah that Friday America Black Ball Rovers
7: lo to o mo npe nigba
4: ever God bless you
7: o mo npe nigba mi ko to ye sugba nigba mi ti o ba ye bayi e find the difficult be ye bo yen ti wole lo to lo to awon solo mi wa to ye ko ba tin jagba to ba tin dagba
4: mo da si
7: ṣùgbọ́n kò ń ṣe búwò yẹn ló ní irúfẹ́ irú orí ọ̀fẹ́ yẹn àwọn alumina
4: ó ní kípa amẹ́ríkà kan náà tó keep fún tọ́tí amos ball kí ló ọkùnrin náà ó rántí
7: síse ọkì kò sí ètò máa ń dé villa yẹn ok ẹ wo gbogbo irúfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi kan wò wí pé chelsea nílò aṣọ́lé kan lóòótọ́ tó lè challenge arákùnrin onírúgbọ̀n chances ṣùgbọ́n èmi ò rò wí pé bóyá bàbá Friday yẹn ṣé tán bá gbé wá lati wa gba number 1 ni tabi lati gbe si eyin Sanchez gboke o mo fina mo ko le mo pe yan benbe to ba ye powo tan fe bi ra ti ba ti sowo de pe o po boya bi owo te yan kan le diju ko sonu ni amun na ku ko tin taje petipetipe won ti ta de labo we tin ta de labo yin e woru
4: fe ceremony be na mo chese kan fe bo jaje titu lo polowo loju social media
7: so eyin e woru fe ru nkan be
4: ceremony
7: ma je powo to ba yi le wa lori e ti o ba ti ju boya
4: bi e bo jaje o
7: ya bi 6 7 lo
4: million
7: and you 6-7 o wa po ju 10 as in keeper o ti dagba won le gbe sibe sugbon ko nse pe agba asole ti won wa gbe ta won to kan won ba le pe eja mo ni sunbe eja mo ni sunbe ko ni ye sibe so ba gbe backup na be gbe fun o da tori Sanchez bo se wa yi mo le anybody fa team jo ba league ni lu keeper yen okay hello wo impact raya ni sa do koja e yo kuro Arsenal ni ba league to ba raya ko lo wa nbe kunjo lo ke boya oro telele keeper gbodo ni ope lope ke se po ma so pe awon defender o da se won fi wo be lati mo mu ball jade nu net ni iwo ni kankan to se so emi ro wi pe Chelsea ti ma le ta ba tun le se wa di ds won le di keeper mi sugbon ru awon baba Martinez yi ko n se ni ti won le gbe soju le ti won wi boya mo fi gba so lorun Sanchez o
4: all right Ferrari
8: adokun
4: owo ya bye bye Emiliano Martinez ninu egbe gbe ballu Villa 150,000 at 33 years ilo le ro pe yo ma gba ni Chelsea a le si ni abi won deku
8: awon le din work ninu ko Chelsea lo tona awon to je bi agent e lo lo
4: Keller ni mo fe ran ti Kessie Keller yeah ifa gbe wa
8: àwọn tó jẹ́ bí agent ẹ̀ ló lọ bá ikọ̀ Chelsea wípé kí ikọ̀ Chelsea wá wo ọ̀dọ̀ ẹ̀ kó bá jẹ́ wípé wọ́n mọ̀ pé àwọn nílò aṣọ́lé ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbà wípé kí Martinez bá máa lọ sí inú ikọ̀ Chelsea ó máa fi kún owó tó ń gbà ni because ó ní kinní kan tí ọ̀pọ̀ yẹn nígbàgbọ́ lórí ọ̀rọ̀ àwọn aṣọ́lé wípé káṣọ́lé bá ṣe ń dàgbà sí bọ́ bá ṣe ń gbó sí sí 250 fún ní owó ọ̀yà mi ò dẹ̀wò bóyá ikọ̀ Chelsea máa lè san owó yìí
4: 250
8: yes 220 250 fún láti máa gbà lówó ọ̀yà fún irú aṣọ́lé bíi tiẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan nígbàgbọ́ wípé ikọ̀ Chelsea nílò aṣọ́lé bíi Emiliano Martinez nínú ikọ̀ igi agbábọ́ọ̀lù wọn tó bá jẹ́ wípé ikọ̀ Chelsea mọ̀ pé àwọn ní nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú ríje league lẹ́gẹ̀ sí àbílẹ̀ ní wuyẹ̀ ní sáàtà wa yìí ní tí mo dẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ni wípé fún ikọ̀ bíi ikọ̀ Chelsea mo n wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kojú ikọ̀ fún àmúdẹ sọ kí nìkan sí ara mi wípé ikọ̀ yìí wà lára àwọn ikọ̀ tó ní squad depth jù nínú ìdíje league lẹ́gẹ̀ sí kí dẹ́ ṣe pé wọ́n ní squad depth lásán lóòótọ́ ni ẹ máa wà wọn agbábọ́ọ̀lù míì tẹ́ máa gbé wọlé ẹ máa sọ ní sọ wípé ta leléyìí ṣe lè ṣe nǹkan kan ṣùgbọ́n kẹ́ bá wo potential àti talent tí púpọ̀ náà agbábọ́ọ̀lù tó wá tó ń wá látòrí àga fún ikọ̀ Chelsea tí wọ́n ní ẹ lè sọ ní sọ wípé àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ogun ọjọ́ ọ̀la ìmí dẹ̀ wà nù wọn tó ṣe wípé ó ti ń jí lásìkò yìí ẹni tó bá ò fẹsẹ̀wọnsẹ̀ tó gbá kojú ikọ̀ fún wọn yọ àwọn agbábọ́ọ̀lù bíi Malo Gusto ó ń gbé àwọn agbábọ́ọ̀lù bíi Quenda defender inu ko Sporting Lisbon en to ba wo pin dadada inu ko Sporting Lisbon o ma mo wu fi agba ballu to je Sava Osiwa lori aga ni gbogbo fese won se yen mi o ti le so ni so wi pe ko ti Mike Penders ti se mo bi o le de Belgium yen ko ti soju le because omo kun yen na jo asole kan to se wi pe o ni ojo la gidi awon yen kan de fi bo mo kun yen se ndide le bo won fi nwe titi ah ti ba kotua wi pe kotua na se ko lo lu on ka ki ko to di po da asole gidi ni yen so kan ba fun iru Martinez yen laye o n lo nu team yen lati je first choice goalkeeper o wa lawon asole to le experience ju to de da nile Europe lowo yi
6: because of our time Ferrari
8: yes sir
6: ejo elo le ru pe o le so pe o fe gba lowo Chelsea
8: se ni salary abi ti Aston Villa ma bere
6: no ni salary ni o
8: salary ni bi 250 se
6: 250
8: o ba je pe 150 lo n gba ninu ko Aston Villa bi 250,000 pounds
6: a je pe ko ni deal ninu Chelsea
8: tori Chelsea o kin sanwo to ba yen
6: ya je kin se fun yin ti abale ba mi mu laarin seju perete wage bill Chelsea lele Wesley Fofana 200,000 bobo ti je pe legbo ni 200,000 Rhys James captain 200,000 Moses Caicedo 180,000 Enzo Fernandez 180,000 Pedro Neto 160 Marco Palestra omo ti se de yen wow 150 Morgan Rogers 150 Marcus Lacroix 150 Cole Palmer 130 Pedro 125 Tosin 120 Jared Ato 120 Jamie Gittins 108 Levi Covil 100 Mikhailo Mudrik 100,000 Mugbe Kotato Olorun Henderson 75,000 Pep Chavaria 64,000 ati eri yen ro Valentin Bako 60,000 Robert Sanchez 60 Estevao 60 Dani Welbeck 60 Giu 50 Omo Elegbo Emmanuel Mega 50 Marlo Gusto 45 Romeo Lavia 45 awon oyin si da Esugo 40 Gabriel Slonia Esolina 40 Kuenda 35,000 Mamadou Sarr 35,000 Aaron Asemino 35 Dena 15 Caleb Willy 15,000 Datro Fofana Chelsea wa Chelsea ni
8: yes
6: yeah 15,000 Achepong five ewa wo omo tun gba bo je 5,000 Achepong
8: Christa
6: mo ba bi ti mo la re o Chelsea o gbin ta ma gbe obo yen if tell pe highest paid player Wesley Fofana ati James as the captain awon to sise Chelsea gangan 150 ni en gba Caicedo ati Enzo to je new player lo gba 180 le ba gba gbe yen de te ma fun 200 gan Chelsea o gbina
7: well daddy calas
8: mi o sure ko ma reduce owo e fun iko Chelsea sugbon owo te kale lo fa to fi je wi pe pupo na agbabodo iko Chelsea won ma n ri elomi wa bere won lati ra won because owo ti awon team mi fi ma pada wa lo e imagine owo ti pupo na agbabodo ma first team player and $5,000 e lo wonu ko ma si ti ke woye ti awon
6: e wo ma che pog yen gbogbo se to ri olohun 5000 ta lo ba say
8: Liverpool mo ko ma se gun kan ba bi mo pe se ku se bayi wa lo fun ke ba de wo contract pupo na agbabodo yi how people in the contract is 7 years 8 years and then $15,000 max don't announce now can be 10,000 but they sign professional contracts o se fun iko Chelsea
6: o se ko ta lo duro ti omo yen ta lo duro ti gba to sign e se ti iye teni emu wa
5: o se kaka fun won o se
7: ni ene pe ni owo e ba mi toro fun ya
6: Ferrari Ferrari je fi abi se ko yin e olorun jago o iriri life o ti ba je pe mo ba nu pade first contract mi bi bai e lori ka ma fun e mo yin e te ba ti ni
7: eh ara
6: ori ara ori e te ba ti ni o se je pe ko yin e te ba ti ni ona ibere
7: be e ja mo wa kankan
6: dari tu e ba dari mo mo de kan dari ko so do abo

0: ẹkúlé. Orí àwọn fàájì tó nítumọ̀ ló bá wọlé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ṣe dáadáa ni mo bá yín. Àmọ́ tán sọtán sọtán ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀tán. Ṣé wọ̀ kí ń gbọ́ rédíò ni?
1: Àkàkọ́ máa dé bá mi lọ́dún.
0: O kì í gbọ́ rédíò, o wá gbọ́ jìnlẹ̀ rí bó tiẹ̀ ṣe lẹ́ẹ̀kan.
1: Yóò
0: wá kí ń gbọ́ rédíò, bèrè lọ́wọ́ àwọn bọ̀dá tí ẹ ń lé. Àbí kò bèrè lọ́wọ́ àwọn dádì ẹ ń lé. Wọ́n á láwọn ti gbọ́ jìnlẹ̀ rí bó tiẹ̀ ṣe lẹ́ẹ̀kan. Ẹ kúlé o. Lẹ́yìn iṣẹ́ lè tò yín.
2: Adéwálé o, Adéwálé lọ dídá rẹ̀ akọrin lówó ọba yẹn lóko.
0: Wọ́n á gbọ́ àwọn ohùn sáà Ṣínà Adéwálé. Olórí ọ̀fẹ́ láti pàdé bàbá ẹ̀ ní ẹ̀kan rí.

ẹgbọn ẹni bàbá ẹni náà ni ìṣòro ń lókù fún mi ní bàbá nígbàtí bàbá mi ti kú ìṣòro ń ṣèṣe bàbá fún mi ní gbogbo ìgbà àfi tí ń bá bèrè ní bàtúlà ò ní ṣe ló tọjọ mẹta alájì sọlíò ọládẹjọ gbogbo canada bàbá yìí ní ó tọjọ mẹta tá a ti gbóhùn ara wa ẹ mọ bínú ọ̀nà pọ̀ ni ọtúnba sanyàwó ní ìgbogbo dallas texas lamẹ́ríkà délé ìjìnlẹ̀ mi ò tí ì dámẹ́ríkà rí mo tún ń júwe ọ̀nà fẹ́ tó ń gbé lamẹ́ríkà ẹ̀rí pé yẹn tún lágbára mi ò tí ì dámẹ́ríkà rí o ṣùgbọ́n mo ń júwe ọ̀nà fẹ́ tó tún ń gbé bẹ́ẹ̀ ṣe bí ẹ bá ti gba kinní ẹ máa já sí something wọ́n á ẹ ti gbẹ́ bírí ni mi ò tí ẹ̀ tí ì débẹ̀ wọn ò fún mi ń visa Mosbau Olajide Bello gbogbo Manchester Connecticut l'America awon eleyi won satileyin fun wa dada se ti wa nbe leyin ise abi bi ise leyin si wa se mo be eto teni amorara wa leti awon nkankan ni awon nkankan ta ba kin saba fokan si abi ta ba ranti ori ibo la fe ka lo le ni na Ṣẹ́gun Adéwálé rè Home drive time. Ṣẹ́nu mikra lẹ ti ń gbọ́ àbí nínú mọ́tò tọ̀dọ̀ tí ń àbórí ọ̀kadà ilé epo. Máa gbọ́ àwáyà ẹ̀. Bó o bá jẹ́ pírẹsẹ́ńtà tó perégedé, o gbọ́dọ̀ mọ music. Wa mo music wa si mo awon eroja e se be music o le dare igbesile ti o ba si awon strings lori sirisi wa mo ti jita nso wa mo ti apala nwi

rí àwọn presenta míì wọ́n mọ dánú mọ́ bí ìgbà tó yẹ pé wọ́n jọ wà ń studio pẹ̀lú àwọn tí wọ́n ṣe orin ni iṣẹ́ tí wọ́n ní ká give credit fún àwọn tó ṣiṣẹ́ ọpọlọ kì í ṣe pé ká wá gbé wọn sórí ìwọ̀n wípé báyìí ló ẹ̀kọ́ ti ṣe báyìí kọ́ ló ẹ̀kọ́ ti ṣe it's not easy it's not an easy task àwọn orin àti 70s 80s láàrẹ̀ tó ń gbọ́ tó sì tún bá gbà mú bí àkókò ẹ já kí wọn ò káyìn wọn dáadáa

0: ọ̀nà tí wọ́n kàn gbà lọ ló yàtọ̀ síra wọn. Wọ́n sáré mọ́tò kọlu kẹ̀kẹ́. Mo ń rán eléti ni o.
1: Gbogbo African countries jẹ́ ìlú ọba. Mo ń sọ pé fún kí mo ṣe dáná
0: fún. Má tú má fún má fi gbogbo ara náà fáwọn ọmọ ẹ ní comfort jù. Kọ́ má ba lose focus nínú tán fẹ́ jẹ́ láyé. Mi ò ní ẹ máa tọ ọmọ yín bó bá ṣe wọ ọlọ́mọ ni kó ṣe tọ.
1: Ó ti gbìyànjú gan ni.
2: Ó
1: ti gbìyànjú gan ni.
0: Kò yẹ kẹ́rù bá ọ́ páwọn ọmọ wọlé iléèwé padà. Ó yẹ kọ́kàn ẹ balẹ̀ ni. Kò yẹ kó o tún kọ́kàn sókè. Ara àwẹ̀ báyìí. Ara bàtà. Ara aṣọ. Ara kìíní báàgì náà. Ní báàgì àwọn ti bàjẹ́ àwọn ògbìn yẹn lọ́mọ. Ẹyin kìíní lunch box tí wọ́n fi ń jẹ wọn ọ̀sán. Wọ́n ló ti gbó àwọn ògbìn yẹn lọ́mọ. Wọ́n ní ara pen, ara gbogbo ẹ̀. Lọ́rùn wọ ẹ̀ nìkan tó fẹ́ para rẹ̀.
1: Ó ti pàmì ẹ̀yẹ ní ibi.
0: Ìgbà gan ló wá fẹ́ jẹun àwọn ọmọ yẹn gẹ́gẹ́. Nígbà tí wàhálà bá ti pọ̀ jù. Tílé ìwé kan bá wọn wá olówó rẹ jẹ́. Kì í ṣe pé tí wọ́n lò ní standard o. Gbogbo ilé ìwé kọ́ ni owó wọn ṣe ra ẹ̀ àyàfi o tó bá ń rí owó.

ọmọ lọjọ ọla lóòótọ àwọn ni ògo wa lọla nígbà tá a bá dàgbà ijó ni wọn gan ti rí ìyá tiẹ lásì ijó lo ti físítì dádìẹ lásì ìbórí fóònù.

after work ló kù. Fàájì náà ló kù bẹ́yìn. Bó dá bá ti ń ṣe fàájì ká máa lo ti wa dáadáa. Ká má kàn ò tẹ̀lé lẹ́gọ́ fa fàájì lọ. Fẹ́ pé orí ọwọ́ kan la fẹ́ wà. Ká ronú ẹ̀ dáadáa.

lẹ́yìn iṣẹ́ ni ètò tẹ́ ń gbọ́ 32FM 94.9 délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ lọmọ tó ń sọ mo wà ń bẹ̀ kórì mi ò tí ì gbérọ́ bàrí táà tí ń bá máa ya màá jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rá bá ti gbéra ń bí ọ̀dọ̀ istre melody gbẹ̀lá máa balẹ̀ sí bàgẹ́ ó ń ṣọjọ́ bí ó dẹ̀ tó ń ṣe album listening party ọmọ mi náà ni ó ní bàbá ẹ wá bá mi fẹnu ajé bá mo ní kò sáàyè owó wá ti wọ́n ó ní bàbá gbogbo tó bá jẹ́ àpá ọlọ́run ó kà ẹ ń bá ní kárí ni láàrín ìyẹn tí ó wọ̀dọ́ ààyè wa dà. Hello, Lundi Kili, Oma, Chukili, Oma, Moga. Hello, Mili, Jisek, Round 24 Hours.

wa ni ikera sile tawon mo ba wa ninu olide olojo gboro mo ran eleti ni oleti sunle ma sunle iya loja ko lo te ra se yen e ma fi bi je 1000 to 2000 si lojoju be ba trust app ti mu so yen tes mo be ba lo bank e jo e sign sign sign olorun ko do po tawon mo ba ma wole monday e fo saturday e fo njimo e ri nkan ba won ra bo loja ẹyin ìyàwó lé ẹ mọ̀ dá gbogbo ẹ̀ náà dá dádì ẹ jẹ́ kẹ́mi dádì ogun dádì dádì dádì dádì sí yòrò tán lójú ayé lèmi nǹkan fẹ́ lè mọ̀ rán dádì láta dádì wẹjọ náà wọn mọ̀ ẹ bá ní fọwọ́ kọ́ àtàbọ̀ ẹ bá bá fọwọ́ kọ́ ẹja bọ̀ bá fọwọ́ kọ́ ẹran bọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn ọrú yín ti ń ta nǹkan lọ́jà wọn mọ̀ fi yín mú pé orí wọn ti mojú owó jù wọn tún lè fún ìyàwó wọn lówó ọbẹ̀ ó gbọ́dọ̀ tún nájà wọn ó bu ọni wọn ni ó dùn bẹ́ẹ̀ náà lẹ̀ fún ìyàwó yín lówó ọbẹ̀ ìbàdàn alẹ́ pọ̀ délé ìjìnlẹ̀ mr reality ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ò ń parọ́ bó bá ṣe jẹ́ gan ni mà á ṣe sọ bí ọ̀rọ̀ bá ṣe rí owó ọmọ kìnnìún kí n kíkì rẹ kí ló wulẹ̀ dà.

0: àdìsá orin pọ̀ ẹjẹ́ máa relé jàre.
1: ọba kọrin ìkọrin tuntun gbogbo èdè àsìkò.
0: ẹjẹ́ pàdé lágbára lọ́lọ́run ní alẹ́ ìjímọ̀ yìí kí n tó fún yín back to back. ẹ má orí màá dira orin wá níjọ́ ìjímọ̀ yìí. a wà gbéra wa lọ sórí ilẹ̀ ìbùdó a máa ń gbéra má gbé gbó ẹ̀. lélẹ̀ ìjìnlẹ̀ wà ń bí 32 fm ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́. fọkànbalẹ̀ ibi tá a bá ti wà ìfọkànbalẹ̀ ti wà ńbẹ̀. ó yọrẹ́ ẹlẹ́nu fún rédíò kiri kámọ́. nítorí fẹ́ gbọ́ ojú kan ló wà ibi náà lórí ti gbọ́.
1: ọ̀rẹ́
0: jẹ́ ń gbéra àwọn aláwàdá ti.

bí mo fi àsìkò kí n kábọ̀ sórí ètò internet ń dúró dé ṣàgbàdé ìfúkalẹ̀ yìí lórí ìkànnì adẹ́rìn pòṣónú laptop station lẹ́gbẹ̀lẹ́ta how ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ní bá àmọ̀tán adémọlá adéjúmọ́ tó ti balẹ̀ kàṣàgbà yes lálẹ́ yìí àjọ máa fúnra ọjẹ́ ni ṣe ṣáà mọ bó ṣe lọ bàbá kọ̀mọ́ńdà làbáwọ̀.

0: ẹ wọ gbé tẹ bá ti ń wá ìgànà tó lọ bí kòkòdó láṣálẹ ilé ẹ tí bàbá victor láyàlélé yìí àwọn nìkankan ni wọn kọrin àìgànà fẹlẹ àníkùlápò náà kọ ṣùgbọn eléyìí ló wu èmi jù bọ́ọ̀ gbogbo ẹ̀yìn èèyàn tẹ ṣalátìlẹyìn fẹ́tò láṣálẹ mo dúpẹ́ lọ́wọ́ yín o lélòkòlódò lẹ́yìn òdì lókè òkun mo mọ rírì yín baba wa biola yaliali nílùú àmbọ ọgbìn lónìí ra jami lọhùnún ẹṣẹ àdúpẹ baba charles ọkànlá washington dc mo mọ rírì yín o.
1: àìgànà àìgànà nù ewo ndewo.
0: baba booksellers ní jericho ńlẹ ìbàdàn ẹṣẹ ń gbọrọ bí ọwọ aṣọ.
1: fìjọláyà ní kágùlà yìí o.
0: ewo ewo ní kágùlà.

0: akọ́dá ayé mojúbà o àṣẹ̀dá ayé mojúbà o mojúbà orí adé kádé ó pẹ́ lórí o kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kó ji oko ọba pẹ́ kánrin ké sí aboyún ilé òun mọ̀ bí wẹ́rẹ́ ẹni tó ti bí ò níyàn kú àgọ́ tọwọ́ àlàbo sùn àjíǹde arọ́ mọ̀ jẹ́ o ìlú kẹ̀rẹ̀ ó dò kẹni mo kí gbogbo àwọn oníṣẹ́-ìṣe lápapọ̀ ìṣẹ̀ǹṣe ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ o gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ ewé ń jẹ́ adégoróyè ìgè àdùbí agbéfágorí ìtẹ́ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjì ọ̀fọ̀jẹ́ ìbàdàn land.
1: eléyìí tí a tó fẹ́ yẹ̀wò lónìí ẹnìkan ní ipò kan ni a fòun sí làwọn èèyàn bá ń pè tí ọba dérú ipò báwo ọ gbọdọ̀ dira ni o ọ gbọdọ̀ múra ni o torí wọ́n lè máa ṣàṣìyàn wọ́n lè máa ṣe kinní kan ẹgbọ́n ṣé téèyàn bá ti dórí ipò àwọn èèyàn máa bínú.
0: ó ṣe atọ́kùn 256 ní péjì fa odù fa kọ̀ọ̀kan ló ti ní ìṣòro kọ̀ọ̀kan tó dúró fún ẹnì kọ̀ọ̀kan ní ìṣòro tí máa kojú ẹ̀dá alààyè lórí ilẹ̀ ìpẹ́ ta lẹni tó kọ́kọ́ dá fàyè gan nígbà wàṣẹ̀ kí ni ẹni tó dá ifá yìí kí ni nǹkan tó ṣe lójú odù fa ìtọ́rọ̀ rẹ fi tùbà tó fi tùṣẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó bá dé àti kókó ọ̀nà àbáyọ ti wà ní ojú odù fa kọ̀ọ̀kan ẹ jẹ́ ká lọ sínú odù fa ọ̀wọ́nrin méjì ẹ máa bá mi ká lọ. ifá ní ìgbà orogún ni mo mọ̀ mi ò rí ọgbà iye kan lòdì fa fún akitipa tí ó dìrọ̀ mọ́ oro lọ́rùn akitipa mọ̀ kú oró mọ̀ gbélẹ̀ akitipa ìtàkùn ni oro igi ni akitipa ìwà hù gẹ́gẹ́ bí okùn òun lọmọ igi oro jẹ́ ń fìdí ẹ̀ ń gbà míì a máa gbàsọ̀ lọ́wọ́ oníṣọ̀ bó oró bá nawọ́ sọ́wọ́ ọ̀tún akitipa òwe mọ́ bíríkítí bó oró bá nawọ́ sọ́wọ́ òsì akitipa òwe mọ́ bíríkítí ń bọ̀ ya lakitipa wa gba gbogbo orí igi oro tán pátá wọn ò wá rí ewé igi oro wọn ò rí lọ́ọ̀kan mọ́ ewé akitipa tọlọ́mọ oro tó ti ara oro dàgbà lọ́wọ́ gba gbogbo orí igi oro wàhálà ìwà aṣọ igi oro torí pé akitipa ó ti fẹ́ fún oro lọ́rùn pa oro bá mú kan ó fi kéjì ọgbàlè babaláwo lọ wàjà tí babaláwo ọ̀dàfà fún igi oro tọpọ́nsán tọ́yẹ̀ ńlá ọ̀wọ́n arín méjì lòdù tó wù lójú ọpọ́n wọn bá ní kó oro rúbọ eku ńlá àdá babaláwo oro ọba bẹ èṣù lọ́wẹ́ ọ fàdágún lẹ́ǹdì èṣù ó gbé ẹbọ fún èṣù gbígbà tẹ̀ṣù gbẹbọ tán èṣù mú àdá tí ń bẹ ní ìdí rẹ̀ ha ló fi bẹ́ ìdí akitipa oṣù kẹ́ni oṣù kejì nígbà tó oṣù kẹta ó fi parí àṣẹ wá látọ̀dọ̀ olódùmarè bátẹ́gùn ńlá kan ṣe bẹ̀rẹ̀ bójò ńlá kan ṣe bẹ́ lulẹ̀ ìré o gbogbo ọwọ́ akitipa tó fi rọ̀ mọ́ oro lọ́rùn àti tàkùn gbogbo ẹ̀kan rọ́rẹ́rẹ́ ìdí bátẹ́gùn ti fẹ́ gbogbo ọwọ́ akitipa ó ṣe fẹ́ kúrò lára oro rè atẹ́gùn bá ń fẹ́ sí oro ewé oro bá wá ń yọ síta gbogbo àwọn ewé tó ti ń pọ́n tẹ́lẹ̀ ni wà ń yọ bó ṣe yẹ kọ́ yọ ń yọ àwọ̀ tó yẹ kọ́ yọ ẹ̀rí báyìí lóró bá ń jó oro bá wá ń yọ oro wá ń yin babaláwo babaláwo náà wá ń fọn rere ifá ifá náà wá ń yin olódùmarè ọba lọ́run ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni babaláwo mi ń sẹ́nu rere kífá ìgbà orogún ni mo mọ̀ mi ò rí ọgbà iye kan lòdì fa fún akitipa tí ó dìrọ̀ mọ́ oro lọ́run wọn ní ọkara ńlẹ̀ ẹbọ ni kọ́ wá ṣe ọgbọ ríru ẹbọ oru ó gbèrú ó tèrú ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbe ni àrúdá rẹ̀ á sì máa gbè nìyẹn akitipa mọ̀ kú oro mọ̀ gbélẹ̀ kọ̀pẹ́ kò jinná ẹ wá báni lárùṣẹ́ ogun àrùṣẹ́ ogun là báni lẹ́sẹ̀ ọba àrìṣà ọ̀wọ́n arín méjì lòdù fa tí mo mú wá sétí gbọ́ yín lálẹ́ gbogbo ẹ̀yin tọ́ta ò jẹ́ kẹ́ ẹ rí mú mi ẹ ṣẹ́gun ọ̀tá ẹ rẹ̀ yín ò di o adégoróyè ìgè àdùbí agbéfágorí ìtẹ́ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjì ọ̀fọ̀jẹ́ ìbàdàn land ẹ̀làbọ́rú o ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòrìwò fún.
1: bẹ́ẹ̀ bá fẹ́ rí bàbá olóyè ewé ń jẹ́ àdùbí tọ́jẹ́ ọ̀tún olúwawo ilẹ̀ ìbàdàn general àdúgbò òkè ọ̀fà bàbá àṣàlẹ̀ ní àwà o ẹ̀yìn ẹgbìyànjú ẹ̀dọ́jẹ́ níbi ọ̀dọ̀ àwọn ẹlẹ́nìún ibẹ̀ ní kẹ́ ti gun ọ̀kadà tàbí kẹ̀kẹ́ mọ́rúwá ibẹ̀ náà ò jìnà ẹ̀ kan ṣọ́ọ̀sì kan ibi ṣọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ pẹ́ ń bèrè olóyè ewé ń jẹ́ àdùbí wọn ó sì mú ẹ débẹ̀ tàbí kẹ́ kúkú fẹ̀ kan pè wọ́n sórí àwọn nọ́mbà wọ̀nyí 08053459223 tete igba mi ta tun lanfani ati pade iyo wa oni bo mi
2: baba pere apo ni agogo wole

Amala first. Laya Jojo Saturday. Wọ́n pẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ tí ń bẹ́ ń kàn ní pátá lọ dámà. Nígbà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé èèyàn dúdú ni kẹ̀bú yẹ̀rì ni àbí èèyàn pupa. Bẹ́ẹ̀ bá ti débẹ̀ ń jọ́nà ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rí tó pupa gbòlà. Wọ́n pupa bí táyà mọ́tò. Nígbà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé lámbóró kí. Mo ní sọ parí àbí ọ̀parí mo ní irú ìbéèrè wo wá rí torí ọlọ́. Bẹ́ẹ̀ bá dé recreation tá a ti ṣe ọjọ́ Sátidé ẹ̀ mọ̀ gbogbo ẹ̀. Ó yẹ kẹ́ ẹ lè mọ̀ wípé ìkànnì 32 FM yìí. Ọbẹ̀ tá a bá ń ròyìn fún yín ẹ lè bá kọ̀ǹkọ̀ mẹ̀. Ẹran àgé máa wọ Tọ́kì tó ṣe dáadáa. Àwọn pọ̀nmọ́ tí máa ń tì kí yẹn. Ògún fe ẹja odò tó ń nọ́ mọ́ àwọn páńlá bọ́dọ̀ sàn. Ẹ mọ̀ pé tá a ń ròyìn fún yín tá a fi ń ṣàlàyé báyìí. Ó yẹ kẹ́ ẹ lè mọ̀ wípé orúkọ wa gangan. Ma kí bọ́lá ọba mi Satia tó ní sánmà. Ọba ni dírẹ́sì ẹ̀ dáadáa wa náà one package ó kàn. Bọ́ bá wá bí wá ara tíkẹ́ẹ̀tì lọ́la kejì ó. Left house níbí. Wà lórí òkè téńté mọ́kọ́lá ní Premier Nìbàdàn. Mú kí yẹn ẹ̀ka àlẹ́ o.

láti ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ jẹ́ ọmọ yí ọ. Ọ̀rẹ́ lu kú lọ́fọ̀ síbi tó fọ̀ sí. Àwọn ọkọ̀ ikọ̀ àwa fọ̀ sínú mílíọ̀sì. Ìpẹ́tà bá ti gbẹ́ ń pè ẹgbẹ́ báyìí tó máa bá fẹ́ mọ́ bá wa rojọ́ mọ́ rojọ́ lọ bá ya yín o. Ra àwọn ọkọ̀ ikọ̀ fọ̀ bẹ́ẹ̀. Ra àwọn ọkọ̀ ikọ̀ fọ̀ sórí ọwọ́ tó jìnà. Ó yẹ pọ́ bẹ́ẹ̀ tó ti tìlú lẹ̀ rí. Ǹjọ́ bá rí bí ọdún mẹ́ta ni ọ̀sẹ̀ mọ́ rántí pé àwọn ọmọ ń táwọn yóò yí ọ. Oríṣiríṣi lọkùn ẹ̀ àwọn ará obìnrin kan náà ń bẹ. Ó ní rí wọn nù ìyáálé iṣẹ́ kankan. Àwọn fọ̀ sí patí one place to another nínú patí. Ẹ bá ní wọ́n mú wọn lè sì kan o 30,000 wọn bí dé akọ́mọ̀ràn.

ọlọpàá àwọn sinimá tó ṣe ni wọ́n wá ń kọ́ sórí social media lákòókò yìí tó wọ́n ń gbọ́ kiní kan tí wọ́n ń gbé ju social media kọ́ lọ́wọ́ ṣàánú wa láàrin àwọn àràwọ̀ òṣèré kọ́ bá ń ṣẹ̀mí gbogbo wọn kù àti tèmi náà tí mò ń sọ̀rọ̀ yóò ọ̀gá ẹlẹ́ṣọ́ wọn kiní kan tún wà ń bi ẹgbẹ́ ojú wọn báyìí ọlọ́run dákun bá ni ṣàánú bàbá náà àti gbogbo ìdílé ẹnì kọ̀ọ̀kan wa a ti ń wò wọ́n bọ̀ tipẹ́ ara tẹ̀sí rí ti ń ṣiṣẹ́ kì í ṣe ẹ́ńjìnì tó dàbí ẹ̀ pé wọ́n lọ tẹ ọ̀gá ọ̀pẹ̀bẹ̀ náà díẹ̀ ọlọ́run dákun bá ń fún gbogbo wọn lálàáfíà láyé sinimá owó blow òkòkò sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kó tó di

pẹ̀lẹ́ lẹ́sìn kan àbáláyé bí ìtànà ń kọ́ ní rí o àníkálukú òkè èsì fúnra rẹ̀ àìjájú di ten after ká mọ̀ lọ ọ́nú ọ̀rọ̀ àgbà lálẹ́ ibi ń bá ní afẹ́lẹ́ ìgan sọ̀rọ̀ àgbà tí mo mú wá fún yín wọn gbọdọ̀ mọ́ delivery bí bẹ́ẹ̀ kọ́ a bàbá tí ń pè yànnú ẹ̀sẹ̀ lánàá bó wọn ṣe é pè wọn. Akabe baba duo legbe wonu

0: ẹ ká lẹ o ọlọrun kó ètò ẹ ká ló ń bá mi sọrọ yìí o
1: ìyá àfin àmọ owó adédọyìn láti fún yìí
0: ṣe wà dáadáa gbogbo ilé ń kọ o
1: àlàáfíà ni ẹ kó ètò
0: ọlọrun kó ètò
1: ẹ àtìgbà yín bọ látàyè jáàmsì
0: ẹbà
1: àmì
0: ọlọrun o nípa nípa tí tí ìyọrùn tó báyìí tẹnu mi è mú báyìí.
1: Ọlọ́run ni dínà mọ́ yín.
0: Àmì ọlọ́run àmì máa.
1: Gbogbo ibi tẹ́ ẹ ti ń sọ, ọlọ́run ó jẹ mọ́ ọmọ ọ̀sọ́ ẹ̀ ní ṣì sọ
0: lórúkọ àmì àdúrà tí mò ń gbà nìkẹ́nu tèmi náà sá mọ̀.
1: Àṣeélẹ̀ ni àṣe wá bá tó kéèyàn mọ́ ṣe dáadáa.
0: Ẹ gbọ́ mi mà.
1: Kéèyàn tó lọ, èyí ó gbẹ̀sán wá rí.
0: Ẹ ló mà.
1: Yẹ́sà.
0: Oní tẹ́mi náà sá ń lé ni pé kẹ́nu tèmi náà mú bí irú àwọn kẹ̀bú yẹri.
1: Lágbárọ̀ náà ẹnu yín ó mú ní ti dáadáa.
0: Àmì ọlọ́run ọba òkèmi náà ò dá ń tọ́ bí irú wọn yẹ o.
1: Lágbárọ̀ náà.
0: Ẹ ṣeun ma.
1: Táwọn ọmọ náà ó tún jẹ́jẹ́jẹ́. Àmì.
0: Ṣé ẹ ti ra tíkẹ́ẹ̀tì àmàlà fẹ́ǹsì wa? Ṣé ẹ ti ra?
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Ẹ ti ra?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé bọ́ Sátidé?
1: Lágbárọ̀ náà
0: ló ń ṣọ. Àáfojúrinjú ẹ̀ má wọlé. Ọlọ́run sọ àjọjọ yẹn ni. Ẹ ṣe máa. Yes ma. Ẹ jẹ́ ń gbà pé ìyá ká péré sí kí wọ́n á ṣe ojú òpó yẹn pa. 32FM 94.9 fẹ́ yín ẹ̀ ni o. Lójú òpó Facebook bẹ́ẹ̀ náà lórí ní YouTube àti Instagram wa. Ẹ jẹ́ ń ṣẹnu dédé sí bíbá ìná bá a bá padà dé ká wá sáré lọ ọ̀nà ìgbéyẹ̀wò pàápàá kò sì ní pẹ́ tá a fi wọnú ẹ̀ lọ torí mo fẹ́ kẹ́ ẹ dá sí dáadáa.

0: 6 minutes to 12. Ẹ̀jẹ̀ ń gbà pé méjì péré sí ká yá. Hello.
1: Hello, lẹ́ẹ̀kan sí.
0: Ẹ mà kalẹ̀. A ló sọ̀rọ̀.
1: Ìyá fi àmọ̀ láti Ìfáyò ni.
0: Ah, ìyá dáadáa, kò ní rẹ̀. Ìyàwó mẹ́ lọ ẹ kọ́kọ́ yóò fẹ́.
1: Ah, ìyàwó kan ló dára jù.
0: Lọ́nà wo?
1: Ìyàwó kan wà láàkan, ìyàwó méjì wà láàmejì.
0: Ẹ fi wàhálà lẹ̀, bẹ́ẹ̀ yóò ẹ lóò mà.
1: Yes, sir.
0: Bẹ́ẹ̀ yóò níyàwó tí ọba ní wàhálà yóò ní. Ẹ gbà
1: bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, tọ́lú bá wà nù kádàrà pé méjì lèyìn ó fẹ̀.
0: Ooo, mama.
1: Ẹyọ kan ló dára púpọ̀ jù.
0: Sẹ́yìn nìkan ni lọ́wọ́ ọkọ ti yín.
1: Àwa mẹ́ta gan ni.
0: Nàmbà kílẹ̀ yín wà.
1: Nàmbà two.
0: Sáwọn aláàjì wa láwọn ti dúró.
1: Wọ́n ti kàbùkù bọ́ ọbẹ̀.
0: Láti bo.
1: Láti kẹta.
0: bẹ́yìn ṣe ń bá wọn gbé ntutu wọn gbé ntutu bẹ́ẹ̀.
1: kò gbé ntutu o.
0: Ìyẹn wá jẹ́ ẹ máa gbọ́ mi, ìyẹn wá kọrin fún wọn òun ọmọ líle.
1: Bẹ́ẹ̀ni,
0: òun ọmọ líle. Ẹ ti gbà á. Òun ọmọ
2: líle. Ìyọ́ máa lásò.
0: Hello.
3: Ẹ kò bá bá àyìn.
0: Bẹ́ẹ̀ ti lẹ́yìn méjì lọ́kọ yẹn fẹ́. Ẹ má béèrè lọ́wọ́ tèmi, èmi lè mi.
3: Kéjì lẹ́yìn náà fẹ́.
0: Táni kéjì. Tẹ́ mọ̀mọ́ mi.
2: Èèyàn àti òbí yọ.
0: Gbogbo ọkùnrin tó bá níyàwó kan ìyàwó méjì lọ́fẹ́.
2: Àgbọn tọ.
0: Iṣẹ́ rẹ̀ níyàwó àkọ́kọ́. Bẹ́ẹ̀ mẹ́tẹ́ ń bá pò ni.
2: Gbogbo Nàìjíríà. Ẹni tí ń tọrọ ọmọ.
0: Hello.
4: Ẹ fún bàbá yín kẹ.
0: Ní ìbàdàn náà mọ̀ wá sí.
4: Àníyàwó kan ló ti dá téèyàn bá fẹ́ gbádùn ayé ẹ.
0: Ok. Bẹ́ẹ̀ni ẹgbọ́n
4: bá wá jẹ́ wípé ó ti wà nú àkọọ́lẹ̀
0: sílé sí. Ẹgbọ́n mi.
4: Òṣèlú ẹ̀yìn ó ṣe.
0: Ẹ máa gbọ́ mi, ó lè jẹ́yìn lẹ́pìn kásẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́ mi bá màmá Elizabeth?
4: Mò ń gbọ́.
0: Ẹ wá já gbà wípé àwọn ọmọ tá a bí Ọlọ́run ni wọ́n yàn wọ́n yanjú. Gbogbo abẹ́amọ̀ ò sì ní ṣe lásán. Ìkánú àwọn ọmọ yẹn, ọ wá jẹ́ ọkùnrin, ọ wá bímọ sí àbúrọ̀dù ṣánisá. Ìyá wọn wá lọ bẹ̀. Lílọ tí ìyá wọn wá lọ, wọ́n ní mọ́mí ọba àwọn sọ lọ́jọ́jọ́ ọmọ ń bí o.
4: Ọ̀rọ̀ yín ti yé mi.
0: Ẹ wá pọ̀ kí kọ́ndíṣà wọn ni bàbá yẹn wà.
4: Ṣẹ́ẹ̀rí
0: kọ́. Àní ẹ farabalẹ̀. Ṣẹ́ẹ̀rí kọ́. Kọ́ndíṣà wọn ni bàbá yẹn wà.
4: Kò ní wà ní good condition.
0: Sọ́ba yẹ kọ́ máa wà good condition.
4: Ta kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: Yóò ti mọ iye gbogbo ọkùnrin báyìí, àjèrè.
2: Ọmọ lónìí jọ yìí, ọmọ lónìí.
0: Ọmọ akíbádà yìí mi ọmọ fẹlẹ́ ìlọ ilé wẹ́rẹ́ dé wẹ́rẹ́.
2: Aṣọ a máa gbó.
0: Gbogbo ọwọ́ tó o bá ní nǹkan kan sí méjì tó o fẹ́ bá ń sọ, ìwọ ọkùnrin lọ dárò fúnra rẹ lálẹ́ yìí o. Ọmọ bá ní mẹ́ta bí kan bá lọ bì kan, ọ fẹsẹ̀ yìí délé lọ́dọ̀ mi.

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo

0: padà sí Nàìjíríà pé visa ò ti di o.
1: Ẹ jọ kó
0: Olúwa kí lè lé Olúwa gbà mí Olúwa ti kówó fún èèyàn kan ó ti dúpọ̀ òun ah mo ní ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́ ó ní ibi tóun ti rìn lọ èèyàn kan ti ṣe ó láàánú pé òun mẹ́lí tó bàbá ò ṣe ìgbà tó wá di ilé last month tàbí ẹmúnú january ó pè mí pé mọ́mí congratulation pé visa ò ti jáde.
1: Ẹyin Olúwa ló gògógó. Mọ́mọ́, Ọlọ́run ti fìdí ọmọ yín méjì kalẹ̀ UK. Ẹ̀yin náà máa lọ lọ́dún yìí.
2: Amen.
1: Ṣé ẹ ti lọ rí tẹ́lẹ̀? Máa pàdé yìí ń bẹ̀ lọ́dún.
0: Bẹ́ẹ̀ tó bí yẹn ti ń bá mi sọ̀rọ̀ wẹ́dì pé mọ́mí máa tó wá.
1: Mo ti rí.
0: Ó ní kí lọ ṣe passport mi pé mò ń bọ̀ by Jew pé lágbá ọlọ́run.
1: Sọ fún yín lọ́sùn, oṣù wo ló dá?
0: Mo ní Jew ọjọ́
1: bẹ́ẹ̀ lórúkọ jẹ́. Mo rí Jew níwájú orí mi. Dìde kí hallelujah méje.
2: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.